APC, wà lákẹ́lẹ́, wà ní ọlọ́run dé, torí pé mọ̀ pé tí ẹ bá sọ ọlọ́run agbára mi.

0: gbọdún ọdún kan ò ẹsẹ̀ pọ̀lọpọ̀ ọdún láyé o ẹ ti rọ́dọ̀ ẹni eré sí òní kódà olóyún ní já sí mi ó gbọ́ ọ lọ ẹsẹ̀ pọ̀lọpọ̀ ọdún láyé o ẹ̀ ní bẹ ni àná o ògo yín tó tàn káàkiri ìdíkàlùkù lẹ́rì ògo yóò ní wọ́ọ̀kù ìhọ́lá ìyá tẹ́ta rẹ̀ jáde wọ́n lọ́wọ́ lábà tẹ́ta rẹ̀ jáde ẹ darúgbó wòlíì o ẹkùn àjẹpẹ́ ẹkùn àjẹpẹ́ ó gbọ́ ọ gbogbo fàṣífàṣí porúkọ ipa àtẹwà àlàdà ìsìnkú bọ̀ sàánú mi jẹ́ náà ń gbà gidi ọ̀pá lọ́pọ̀lọpọ̀ mọ̀ ń bọ́ nu owó ni máa ṣe wá ń pè yín tó kọ yín sì ń jẹ́ lógún ọlọ́run àìní jẹ́ mọ́ ọlọ́run ní fi ṣẹlẹ̀ sí yín o lórí ìwé tí mo pè yín sí ìwé pé yín tí ìríwé lẹ́gbà ọlọ́run ti yọrí rẹ o alhamdulillah mo ti yọrí owó rẹ o ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹni sì wá darí o ẹni fọmọ iṣẹ́ ìrànṣẹ́ ẹni wá iṣẹ́ ìrànṣẹ́ yín náà ní fara iṣẹ́ ìrànṣẹ́ o.
1: Wọ́n mi Bọ́lá Tító gbogbo ògùn jẹ́ tọlọ́run ẹja máa darí ògùn padà sọ́dọ̀ ọlọ́run mo ti ní kí ẹ jẹ́ kí orúkọ Jésù kó máa mọ́ wa lẹ́nu ẹ bá ti pe orúkọ Jésù tètè bọ̀ Adam olèmi lẹni tí ó kú tó wà láàyè àpáta ayérayé bíi sádì ìwádìí ìpè yá pè yín sí gbogbo tẹ fẹ lábẹ́kù ìlọ́lọ́ yóò ṣe tó ti ṣe kò ní bàjẹ́ o.
2: Èmi ni Yafi Basirat Latif tí mo ní breast cancer gbà kan tí mo fi pè tí Ọlọ́run gba gbogbo ogun tí mo ní Ọlọ́run lu ẹnìkan fún mi láti san gbogbo owó tí mo fẹ́ fi ọpẹ́rẹ́tì gbà náà Ọlọ́run gbogbo pẹ́ ojú ò ní tí ẹni fọmọ ṣiṣẹ́ ránṣẹ́ mo tún wá rú pé mi ni mo tún wá pé yìí tí mo ṣe fọ́ ìtàn ti pé láti ìjọ tí mo ti lọ ṣọ́ọ̀bù bí ọ̀sẹ̀ mẹ́ta aṣọ ni mo ń ta mi ò ta nǹkan kan àwọn Ọlọ́run mi èyí sì ní kankan míì tí mo ń dà pọ̀ lẹ́yìn kí n gbọ́ prógrámù yẹn kí n sì lómi kí n lòróró níwọ̀lọ́ tẹ́wọ́ lọ́dí sànú mi bá pé yìí ìfúnmíà rọ́bì mo sì rà padà mo sì náà tí mo sá sí gbogbo nǹkan mo ṣe ń fàtà nígbà yẹn mo yẹn gbèsè di rédíò owó tí mò ń lo mo sáfi ń ṣe píríyà fún ìyàlẹ́nu ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run ti gbà gbogbo nǹkan mo ti ń ta báyìí o bàbá mi tí àwọn èèyàn fi sọ pé ìyá àríkẹ́ tó ń lọ ọsẹ bisabisa ni èmi ò lọ bisabisa bàbá tèmi ni bisabisa tèmi mo dúpẹ́ o ojú òní ti yẹn ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹni fẹ́mi ara yìí ṣe owó iṣẹ́ ìrànṣẹ́ yìí ó máa gbòòrò ojú òní ti yìí mo tún wá dúpẹ́ fún ìyàlẹ́nu ọlọ́run lórí ọmọ mi kàlẹ́dì ó ní ìsàlẹ̀ ẹnu báyìí wọ́n òun ó ti ràn ti pẹ́ tá a máa ń fòrò rora fúgbọ́ ẹ̀ rà mo àdíjọ́ kan mọ́ mo wálé láti ibi tó ti ń ṣiṣẹ́ ni mo sì lọ yá abàgbọ́ sweater lọ àbádẹ́rìngbò adéọyọ wọn ní ká lọ ring road adẹ́rìn road wọn sá sí gbogbo tẹ́sítì pátápátápátá wọn tó ní ká wá gbé sí ìjọba mo sì tún padà lọ́nà wọn bá ní kí ká lọ ya x-ray àsàmúsàánú ó tún mọ náà lọ bí olómi tí 50,000 gbà yẹn máa lọ sí x-ray ìṣàfótó ọsẹ gbẹ wọn bá ní nǹkan tó wà mẹ pé nǹkan tó dín dúró sí ni ẹnìkan tẹni bóyá wọn ọpẹrẹtì ẹni nísàlẹ ẹkùn rẹ pé dókítà kò sì dìde sí mi lọ́wọ́ ni kò tó báyẹn pé sì mo nígbàgbọ́ ní kí n lọ ra oògùn báyìí pé yóò bá lára mu mo sì lọ ra oògùn yẹn nìyẹn 10,000 níjọ yẹn bá lọ ra mo sì délé omi bàbá mi ní kó o máa fi lò ó mo sì sí fúrúgbìn àárọ̀ bí mo sì rà padà mo sì dá mi ilẹ̀ fẹ́ẹ́rì kó tó di pé mo mú lọ sí hospital mo ti gbá pé ìgbésẹ̀ àpẹẹrẹ ìgbàgbọ́ ó ń sa àgbà gbogbo ògo mo dúpẹ́ o láti pọ́ bó ṣe lo oògùn yẹn báyìí títí tó fi lo oògùn yẹn tán ní àtìgbà náà títí tí sìn ìgbọ́rònú nǹkan kò sọmọ mi o ọlọ́run mo ti dúpẹ́ ọlọ́run ti dá mi lẹ́fẹ́ rí o ẹ̀ ń fojú sunkún ọmọ o mo dúpẹ́ o ẹ ṣe o bàbá mi ẹ̀pẹ́ fún wa o ẹ kò wá jẹ̀pẹ́ o ẹni fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹni fẹ̀mí ara yín ṣe mo dúpẹ́ mo ráàánú gbà o.
3: Màmá wa Bàṣírá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tí mo kún tún tí a jọ ń jẹ nípa orúkọ Jésù mo rántí ní ọdún tó kọjá ẹ̀yin lẹ ṣe iṣẹ́ abẹ́kẹ́ tó lọ tí a gbàdúrà fún yín téèyàn kan san gbogbo owó bíl ní general hospital mo rántí tó a dúpẹ́ ogun yẹn ò ní gbérí mọ́ fún ìtọ́ni ẹ̀mí mọ́ta fún yín èyí tó ti bẹ̀rẹ̀ sí ní ìta lórúkọ Jésù àpamọ́wọ́ ajé àtàjèrè ọjà ìpè ti pé yín ní ogun tó lọ́ ṣe fún yín kò ní gbérí mọ́ ẹ̀yìn ẹni tá a kọjú ṣe lóore àlàáfíà fún yín o ọlọ́run yóò ṣe gbogbo tí ń ṣe ti yín láṣepé àmì.
4: Àgbẹ̀lẹ́ òfin ayé máa tòfin lójú.
5: Bí a
4: Integrity Human Rights Leaders Association. Wanito sire, ega jafetro meni ya lai nini laga. Wanti pe, odume, doguti wada sile. 15 years anniversary and award presentation. Lati mariri ya wakoni wan. October 10, loma waye. Nipe yoku house. Idioma doksan. Itutaba. Iyanerefi oje ibadan. Lagome waro. Profesor Bengo ye yame. Nyolu dani leko ajona o. Kome Emmanuel. Adeda yu akpata. Oja sope. Nyolu dasila wansi tuni leader wa. Kome Abbas. Aro bundade ni alaga wa. Kome Taiwan lagi. Nigomi na ebe o. Kome Ifakwa edio nivade. Ni youth leader. Kome Fatu Mala ni pia roa. Eto lori obirin. Ati ojuse lori oma. Ni agule wa lado ye o. Bagba jaman lemsi ojona. Ojo kewa osu kewa ruta wa ini o. Integrity Human Rights Leaders Association. Hello. 08145385828. Tabi 07081634658.

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí wọ́n la wọn sí wa. Tí wọ́n la owó wọn láti fi tẹ́ ìfẹ́ gbogbo ọmọ Nàìjíríà lọ́rùn. Àwọn 45:16 nìyẹn. Oòrùn. Òṣùpá. Afẹ́fẹ́. Torí èyí, Ọlọ́run gbọ́pẹ́ wa, gbàyìn wa, gbọ́pẹ́ wa, gbàyìn wa. Wáyé ó yà jùgbà. Àmì.

0: mo gbé ohun ọpẹ sókè láàárọ yìí pé olúwa ẹṣẹ wo ẹ ò láwọn sí wa ó yẹ kí àwa náà láwọn sí wọn nínú gbogbo tí à ń gbà ọdọọdún ló ń pàrọ bàtà ẹsẹ rẹ àtẹlẹsẹ tí a fi ń rìn látijọ́ tó ti bí wa ọjọ́ wo la pàrọ ẹ rí à ń sanwó tabá fẹ́ lọ sọ́dọ̀ ẹlẹ́rọ amọye tí à ń rọ àwọn ẹ̀rọ wọ̀nyí èló ni o sọ fún ẹ̀rọ tí ń lọ gúgúrú ìta kò sí ẹyin ẹnu rẹ̀ gbọ́pẹ́ gbàyìn gbọ́pẹ́ gbàyìn gbọ́pẹ́ ọlọ́run tó la ọwọ́ rẹ̀ tán fi ń tẹ́ ìfẹ́ ọmọ ènìyàn lọ́rùn ní orílẹ̀-èdè nàìjíríà adarí ògo padà sọ́dọ̀ yín o adúpẹ́ o onrisa prince jugba
1: arúgbó ọjọ́ máa jàyà lólo aṣíwájú okun lálọ akẹ́yìn okun lábọ̀
0: nínú gbogbo ká máa dúpẹ́
1: tó bẹ lápá òsì
0: ọlọ́run máa jà dúpẹ́ tipatipa lórí orílẹ̀-èdè nàìjíríà
1: pẹ̀lú mi ní kọ̀kọ̀
0: òdúró àbí tí a lè sọ pé ọpẹ́ tipatipa a ò lè rìn láti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ kejì síbẹ̀ ẹ máa dúpẹ́ nínú gbogbo torí ní ọlọ́run fẹ́ pẹ̀lú wa ni 66 years
1: èyí sọ wọn jù pé jésù fẹ́mi
0: ẹ gbọ́ kí ni àwa náà fẹ́ fi dá padà fún ọlọ́run báyìí gbogbo ènìyàn jẹ́ kí a mú ẹ̀rọ ẹ̀pẹ́ pa káwọn náà bẹ̀rẹ̀ sí ní dá padà fún iṣẹ́ ìránṣẹ́ yìí ètò tí à ń gbọ́ yìí à ń sanwó rẹ̀ ni o ètò yìí life and direct program ni ọlọ́run tó bá nàìjíríà dá má jẹ̀mú oòrùn òṣùpá tí kò sì dalẹ̀ rẹ̀ ẹnìkan níjọ́ wọn láti rí oṣù máa rí gbẹ̀yìn ṣé a tẹ̀ ríràwọ̀ lójú ọ̀run gan mọ́ báyìí
1: òun ní tọ́nà
0: ìràwọ̀ ń yọ oṣù máa rí ń yọ nílẹ̀ ibòmíì náà àwọn ọ̀dà àwọn máa jẹ̀mú nínú tá a ní ẹjẹ́ kan náà bẹ̀rẹ̀ sí ní dá padà fún iṣẹ́ ìránṣẹ́ yìí ọlọ́run mò ń lọ nínú oṣù kẹwàá yìí ẹ sì wo ìrántí èmi náà o oṣù kẹwàá jẹ́ oṣù ìrántí ẹ jẹ́ kí n mú genesis orí kẹjọ ẹsẹ̀ kínní wọlé ó ní olúwa sì rántí noa àti ohun àlàyé gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ó ronú sí ẹsẹ̀ ewúrà yìí púpọ̀ púpọ̀ olúwa sì rántí noa ní oṣù kẹwàá kódà kì í ṣe inú àlèkàn àti ohun gbogbo tó kó sínú ọkọ̀ oṣù ìrántí rèé o gbogbo lórí krista pata ilẹ̀ mìíràn yanrìn ni mo fi ẹ̀yìn tí àgbélẹ̀bí ọlọ́run tó rántí inú à nínú ọkọ̀ kì í ṣe inú àlèkàn àti ohun gbogbo tó kó sínú ọkọ̀ yẹnni pọ́lọ́run yóò rántí ìwà àtìdílé rẹ nínú oṣù kẹwàá yìí

0: fẹ́ ìdàmú kí ó fà. Lágbé mi àti ìdílé mi o. Wọ́n ná mi. Wé Nahumu orí kínní ẹsẹ̀ kẹsàn bí. Ó ní ìpọ́njú kí ó dìde ní ìgbà kejì. Ẹni tó ogun tẹ rí ẹ ò ní rí mọ́. Atomi àtòróró. Gbogbo tó fi ṣàpẹrẹ ìgbàgbọ́. Mo tó rántí inú ayé ìrántí ìwé ìgbélú rẹ. Ní òkè òkun. Ìrántí iṣẹ́ rẹ. Ìrántí rẹ láti bímọ. Abíọ ni ọwọ́ náà bíyàn. Ìrántí rẹ láti gbé ọ̀dìdẹ kúrò nínú àìsàn. Bẹ̀rẹ̀ sí ní ṣe irúgbìn rẹ o. Irúgbìn wà lára tó ń bá ètò yìí rìn. Ó sì jẹ́ àṣẹ àti májẹ̀mú. Èmi kò fi agídí mú ẹnikẹ́ni o. Àti ìgbàgbọ́ rẹ bá rọ̀ mọ́ tèmi. Ìgbàgbọ́, ìgbọràn, ìgbésẹ̀ rẹ ní ṣe. Nínú tí Ọlọ́run fún wa tí à ń dá padà yìí, ó pe 65 96 28 58 47 tàbí Stanbic IBTC Bank 00 17 64 54 82. Mo dún lórí Krista pata ilẹ̀ mìíràn ìyanrìn ni mo fi ẹ̀yìn tí a gbé lẹ́bùn mo ti ẹnu bo ẹ̀jẹ̀ Jésù. Ẹyin kì í da ilẹ̀ májẹ̀mú májẹ̀mú tí ẹ bá wa dá ohun tí ẹ̀yìn fún wa tí a ń dá padà yìí aṣíwe ìrántí rẹ o. Ọlọ́run yóò mú kí omi ìdààmú ayé rẹ kí ó fà. Ó sì di òmìnira ní sàn án kó lọ́wọ́ gbèsè lọ́wọ́ àìsàn ìdààmú àti wàhálà àtomi àtòróró owó tó fi ṣàpẹrẹ gbàgbọ́ ẹ̀jẹ̀ Jésù yóò darapọ̀ mọ́ ìwà láàyè Ọlọ́run yóò bá rí nínú àká Ọlọ́run tí ìwọ ní ọgbọ́n tuntun ìmọ̀ tuntun iṣẹ́ tuntun ọmọ ìwọ máa jẹ̀mú ìrọ̀ ó dẹ́jẹ́ ká gba àwọn ẹ̀rí gba àwọn ẹ̀rí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ̀ white gba.
1: Ẹkú sórí wa mo ti ṣe arábù láti ìpẹ́ ọ̀ láti bí ọjọ́ mẹ́ta mi kẹ́ lọ́rùn sùn lórúba ìgbàgàjì mọ́kànlá jésù lẹ́yìn yàmá máa já pínpínpín gbọ́dọ̀ máa máa gbọ̀n máa gbọ̀n tó mi ìmọ̀ nǹkan tó lè ṣe láti ọjọ́ mẹ́ta ìjọ yàmá máa já yàmá máa ṣe kéékèèké ìjọ ẹfọ mi nìtọ́ ni mo ti ṣàròbí ọ. Kùdẹ̀ ìṣàlọ́gbìn iṣẹ́ àkọ́dà àwọn iṣẹ́ fàtà. Kùdẹ̀ ìdẹ ní kàṣíga, mo ṣe ṣẹ̀ṣẹ̀ mi sí mo tún ṣe jíǹsì tí mo tún ṣe ríbẹ̀. Ìjọ tí a fún mi nítọ̀ ní ìjọ.
2: Ẹ̀ka ọ̀sà, mo ti lọ sí ọ̀dọ̀ àwọn elétò ìlera. Mo ti fi ẹ̀mí ìwà àti ṣúgà lẹ́bù. Mo lẹ́nu pé òun yẹn wà òkè, ìwọ ní gbogbo ní malaria. Mo dẹ̀ ti kọ ògùn malaria fún ilẹ̀ fún ìlú. Mo sì fún dáadé mi ní èrè òun sí dáadáa mi rí òun sí. Mo bá rí kẹ́kẹ́ fún mi nítorí ní ìjọrò ní níyò ìjọsà ìjọ ìjọrò ní sọ́yìn. Mo gbàdúrà fún mi ìgbà fún mi nítorí ìjọ.
3: Dáadé, mo ní ẹ̀rí o lórí ìṣọ́ọ̀tì tí mo sẹ́ndì fún iye. Nígbà yẹn tí mo sẹ́ndì sí ni pé mo ti lọ sí elétò ìlera tí wọ́n ní pé pípì mi wà òkè àti nǹkan mi wà òkè ṣùgbọ́n tí àmì wọn ń já lóru. Èmi ni o, tẹ̀sí fún mi ní ìtọ́ni pé kí wọ́n ṣe ìtọ́ni àti gbogbo àpàdà mo ti dúpẹ́ o, mo ti nẹ́pẹ́ o, mo ti lẹ́rìí o, mo ti dúpẹ́ lọ́dọ̀ ọ lọ, ara mi ti dáadáa, ìyá mi ò jà mọ́, ara mi ti balẹ̀, mo ti wà ókè dáadáa, mo dúpẹ́ o, ìwọ̀n ń fẹ́ sọ ẹ̀rí mi ni o, ẹ̀mí sáì ẹ̀sọ̀ mi ń ṣe yàrá òní mi ni o, ẹni fọwọ́ iṣẹ́ náà ṣe o, ẹni fẹ́ yá ṣe, ẹni fẹ́ mi náà ṣe o, mo dúpẹ́ dájú o, lájọ̀rọ̀ àmúgbà àánú funfun lágbára ọlọ́run. Ẹ̀mí dáhùn lórí àwọn tẹ̀sọ́yún o. Ẹ̀sẹ̀ pọ̀ sá.
4: Mrs. Abdullahi gbogbo ògójẹ́ tọlọ́run. Èmi náà mo ní kí ẹ lọ rí àwọn elétò ìlera lẹ́yìn gbogbo àyẹ̀wò tí wọ́n ṣe tẹ̀sọ́ pé ẹ̀tún rọrùn sùn. Tọkùn dẹ̀ balẹ̀ ìdásí ọlọ́run nìyẹn. Ọlọ́run ti dá sí ní ogun yẹn ò ní gbérí mọ́ torí pé ẹ̀sùn ẹ̀rí yìí. Jésù Olúwa ti gbé mi ìtọ́ ni ojú irúgbìn ìràpadà tá à ń ṣe lọ. Pélé ní ìràpadà ẹ̀mí ènìyàn ò ní ọ̀rọ̀ tẹ ṣe yẹn. Gbogbo tẹ náà Ọlọ́run kò dá padà ní ìlọ́po. Torí pé ẹ ti sọ ẹ̀rí yín àmúyín lára dá o. Jésù Olúwa wa.
5: Ẹ kú àtàárọ̀ sà, ẹ kú sí Olúwa sà. Olúwa sà gbára dọ̀tún. Ẹ̀mí yín ogún sà o, ẹsẹ̀ sà o. Nípa ọ̀rọ̀ ọmọ mi yẹn náà ni sà. Ìrìn àjò rẹ̀ a ti bá débi ẹ́mbásì sà. Ó ti lọ sí ẹ́mbásì láti Friday. Wọ́n wá ní láàrin 5 days. A máa rí èsì. Ẹjọ́ sà, ẹ bá mi fàdúrà tí. Ẹ tún bá mi fi ìpè yín, ẹ fi bá mi bẹ Ọlọ́run. Ìkórìtà àsìpè rẹ̀ náà ni mo la wà yìí. Mo fẹ́ gbọ́ ìsì ayọ̀. Kọ́lọ́run kó sàánú mi délẹ̀délẹ̀ lórí ẹ̀. ti gbogbo nta ba ba pade lori iwe e ko ma se ni ko se kankan loju won ti won obuwo luwe re ni taratara ka nu ipe yin ko fonde le lori aye mi atori aye omo na ki ma na na danu koju omo ti mi ki ma gbere tiju e se mo dupe mo ton ne kin fi to yin leti o e se mo dupe ku gbogbo gba mi o oro yin ni su lohun oba o ateyin atawon omo yin eni je ba ti ngba ko kan o
6: hello sa o e kujo meta sa e ku si oluwa oluwa sagbara dotun o mo dupe o daddy omo mi o ti lo uk o olorun ti gba gbogbo ogo o e si adura yin omo gbe ni gbagba ti adura o e darugbo wo di lagbara olorun e ni sise na sese o lagbara gba awon omo tin no de bi giga lagbara na e de jenje won kale e ni foju sunkun omo ngba kokan e de ni salain e se gan mo dupe o e se ku gbogbo gba mi e se olorun ni fe yin na le o be ba si n du ni omo yo lagbara olorun e se sa mo ti se 5000 naira kan sori account ti de ejo ti e ko ba ngba yen na mo si ma se ju be le lagbara olorun e se mo dupe e se o e ba n ki mo mi wa o
7: iya lalubarika mo ba yin yo olorun to da mu ebi adura wa pelu e fata yin na ni to mo si iwo si elomi a mi se ri wa lele e ri mi se gbogbo eyan to lo embassy ni won fun ni visa gba pa uk america canada se gbogbo eyan lo fun bi to ti je ri gangan ni yen olorun ti o je kan ri ijakule to da won adura yin to da won adura wa nipa ifata ton ki ba da ma je won ni tajo gbe sajo gbogbo awon nigeria ti won wa papo oku tutu lo si oke okun gbogbo won patapata be ti se gba ladura be na ni yo ri fun gbogbo won awon to tun ku ti o se pata won mo si wo si ma na ba lo se embassy won ni ba ja kule pade o loruko jesus olorun ko ba wa tun orilede wa se o olorun ko gba gbogbo ogo e ku orire e ku oro omo wa pere oko wale won ni tajugbe sajo mo ba yin yo
8: hello baba mi apostle oroko mi ni mrs afan latapete mami aisha e ku se olorun olorun ma wa pelu yin o emi yin emi oyawo emi omo eni fi disa yo adura yin to tin gba tele tele kuni oku na e ma ma se ni Olorun ba de mi yin si egun le mi o baba mi da pejo ran mi lowo orun iyabu mi ti wa ni London lati di odun marun o ti ri we gbelugba e da ku baba mi oju oni ti yen fun mi ni to ni e da ku e pe fun emi yin ogun e je won mo pepepe baba mi da ku ejo to re olorun fun mi ni to ni adura yin o gba o ere baba mi e se won emi mo mi aya ti mo pe lojo ti mo ni aburo mi ti wa ni ebo fun ojo marun ti mo ni ki o ko ri iwe gbelugba o dupe dupe lowo yin oju oni ti yin o eni today wode o gbogbo e ma ra anu gba o emi aya emi omo emi yin eni fi kise yi o olorun tin darapo mo yin ko ni pada leyin yin lai lai o e se o igba ti o pe mi o wa so fun mi wi pe olorun seun pe adura yin gba lori ohun o eni today wode o anu olorun ni fi yin le o
9: mami aisha e ku oro bi oro ti iwe adura ti e ku ati ito ni emi mimo eta fi fun iwe na ti jade loruko jesu ati awon fi ranse ipa document oluwa ti nbe te membe laye won ni rogun deportation lo mo ba yin yo wa kere okudele won ni tajugbe sajo loruko jesu ti ti nasareti to ku ton fe kolorun ko se to ti se ko jaje monu e ku orire awon na ti pe e ba mi ki won
10: gbajugbaja fohun tabira lori radio latodun to ti pe evangelist oladeko ona o ti gbogbo agbaye mo si omo bo ogo to tegbegbe eto olododun ni fodun 2026 The Achievers Present Thanksgiving 2026. Tadu yitu ma yato. Tori wiki oko joke tu roti wale. Ni biti a wano kono ki leke gbo savebe ti ma wani kale. Tofi ma wene li ori itage. Ata wani kwa ti riju ma jemoni le yi ati le okere. Bakina natu ma fu a wene abi la ujo ni ame ye she dada. Lojo Thursday, October 15, 2026. Leta agumewe wura ni gugwe toti ma bere. Awa agbala gba wo li mo kele lugu. Ni woma soro a shecha ye gugwe niya. White ni dress go. Ni nu gbege jo CSC gbege yanu. To wa ni ba soro oja ni badan. Bakan na ni DJ ma wa lari a wan to ba molo unyiju. Ni ani maro to ba gbege oru kisi ma jabu recording contract. Form uti wa ni le. Number omo bogo 0805-594-7802. The Achievers Present Thanksgiving Day 2026.

awon first republic to ti se western region kini awon olori wa kile le to ka si pe se nisin ko ko si lo wa nbe o ko ko si wa premier wa leyin wa nbi odudu investment company kile yin ti se gbogbo isododo ese enu e na la wa yi amoye ti an re epo bayi amoye ti jale epo je bi orilede ba wa ri bo se ri yi anilo isoji awon mo wan sako lorilede ni keti ni gbogbo airport nkun a si ba won wi oluwa ade to dupe lowo awon eru ekun network lenu ojo meta yi epogun tun simi sibe mo tun fe ko esin won nuru ekun ni babo ni malu pe ipade pelu awon elesin muslimi kan ti sunday gbowo oloye sunday gbowo e ma je ka ti esin bonu security ìṣòro wa náà dẹ̀ ní ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà àìṣòdodo yìí ni ọlọ́run rántí orílẹ̀-èdè yìí o rántí wa ní orílẹ̀-èdè yìí o ọlọ́run tó rántí inú à àtohun gbogbo tó kó sínú ọkọ̀ yóò rántí orílẹ̀-èdè nàìjíríà àtohun gbogbo tí a kó sínú ọkọ̀ nàìjíríà bí education agriculture infrastructure èwo ló gbé wọn nu gbogbo nǹkan wọ̀nyí àfikọ́ ọlọ́run kò dá sí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní fúrúgbọ̀ ọlọ́run rántí mi bá kú ṣe sọ pé nàìjíríà dáa tó yìí àwa tá à ń ṣe dáadáa wà ń bẹ̀ ẹ̀yin náà ṣà ń gbọ́ àwọn ẹ̀rí wọ̀nyí rántí mi lórí àkẹsà ẹ̀tàn yìí rántí èmi náà rántí ọmọ mi rántí ohun gbogbo tí mo kó sínú ọkọ̀ irúgbìn wà lára ń tí ó sọ àwa àtọlọ́run pọ̀ lórí ètò yìí ní ọdún tí àwọn ọmọ ìsírẹ́lì tí Nebukadnezar dá lọ́tún Jerusalem tó kọ.

0: bẹ̀rẹ̀ sí ní fúnrúgbìn tiẹ̀ náà. Olúwa àwọn rere tó ti dòkun nínú ayé tèmi náà kò gba ìsọjí. Mention iṣẹ́ mi ti dòkun. Gbogbo ayé tó ti di òkú. Ìdílé tó ti di òkú. Ìwọ kí yóò tún mú wa sọjí. Kí àwọn èèyàn rẹ̀ kí lè máa yọ. A fi irúgbìn ìràpadà sí Bíbélì ní ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ rẹ. Irúgbìn ìlànpapọ̀ tó jẹ́ májẹ̀mú. Ẹ̀foríjì mi ta fi ń sanwó ètò yìí. O pay 65 96 28 58 47 Stanbic IBTC Bank 0017 64 54 82 Alade Olúpomi Fọlásadé inú ta ni la dápadà yìí àgàbí tá a bá kọ́ ipe ìràpadà ẹ̀mí èèyàn ni ọ̀rọ̀ rẹ inú ta rí tó jẹ́ ọ̀rọ̀ wa là náà dápadà yìí ohun rere tó dòkun nínú ayé wa inú iṣẹ́ wa. Ó bẹ̀rẹ̀ sí ní gba ìsọjí, wọ kí ó tún mú wa sọjí, kí àwọn ìròyìn kó lè máa yọ nínú rẹ̀. Ó dá gbọ́ àwọn ẹ̀rí yìí fún ògo ọlọ́run. White dúpẹ́.
1: Ó yẹ káàárọ̀ ṣé ojú agbá yóò ṣagbára dọ̀tún ti sanwó tí ìparí oṣù tèmi owó Efrata ní oṣù yọdún ló ti san lónìí o. Àdúrà yín ó gbá lórúkọ Jésù ọlọ́wọ́ lọ nínú àgọ́ ara mi. Mo rí ìwòsàn ló àgọ́ ara mi yọ Sunday tí mo wá sínú hall lọ́wọ́ Ọlọ́run torí ara mi ò yá ìsàn mo gbé wá síbẹ̀ yẹn mo sì rọwọ́ lọ gbogbo ẹsẹ̀ mi tó wú Ọlọ́run sì ti ń darapọ̀ mọ́ mi ẹsẹ̀ yẹn ti ń fà ó lọ́wọ́ Ọlọ́run nínú àgọ́ ara mi ò ẹ ṣe mo dúpẹ́ ní fọmọ ṣiṣẹ́ náà sẹ́ni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ o ṣẹ́ ìránṣẹ́ yẹn a máa tẹ̀síwájú o lórúkọ Jésù ní olóògùn tàjọ́ ní àjò débẹ̀ lórúkọ Jésù o àkọ́wà mi tí mo wá sínú hall nìyẹn o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé mi o mo ò ṣe o.
2: Ọmọ mi Kẹ́hìndé Akin pẹ̀lú ẹja darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ tí ìfàmìlò ń ṣe nìyẹn gbogbo àwọn tó wá pátápátá àrí ti ẹni tó nípèníjà ń pàtójú táwọn náà tí àná ti di ojú yẹn tó sì rírán ketekete ó mélòó láti ẹ̀fẹ́ kà iṣẹ́ tí ìfàmìlò ń ṣe nìyẹn ogun yẹn ò ní gbérí mọ́ tó kọ́ Ọlọ́run kó ṣe láṣẹ wọlé tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ mo bá yín yọ̀.
3: Ẹ bá mi dárúkọ méjèèjì. Orúkọ mi ni Alice Yusufu láti Yemẹtu Aláàdọ́rin. Ntọ́lọ̀ ń ṣe fún mi lórí ètò ìlàkọ̀ọ́kọ́ tí mo kọ́ ń gbọ́ yín bí ọdún mọ́kànlá sẹ́yìn. Inú kan mọ̀ ń rùn mí, ó mọ̀ ń dà mí láàmú gan-an tó ṣe pé ó sú mi gan mo lọ sọ fáwọn tó bí mi pé kí ló dé kí lọ́ fa lóró rọ. Dádì mi jẹ́ kó yé mi pé àwọn làwọn nínú rúnrún yẹ pé ara àwọn la ti kó. Pé kò sọ mọ àwọn tí kinní yẹn ò kì í ṣe. Tó ṣe pé inú rúnrún yẹn ń jọ́ tí dádì wa mi kanlẹ̀ báyìí. Kinní yẹn náà ó dẹ̀ mí kanlẹ̀ ní kó owó sì ṣe. Mi ò lọ sílé ìwòsàn o. Prógíráàmù yín ni mò ń gbọ́ tí mò ń gbó mi sí orí rédíò. Àjẹbí ni o, Ajé Gbóbá lára bàbá wa ni o. Prógíráàmù yín ni mò ń gbọ́ lọ́dún náà tí mò ń gbó mi sí di rédíò. Màá gbó mi sí màá mú òróró màá mú. Bí mo ṣe wá o inú rúnrún yẹn tì inú láyé. Kó tó di pé mo ń gbọ́ prógíráàmù kò sí nǹkan tí mo lè dẹ mi ò fẹ́ tó kí n mu mínírààsì ètò kí n. Ọdún mẹ́ẹ̀dọ́ ó ti ẹ̀jọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ tí mo rántí ni. Mo ti pọ́ ọmọ 77 years. Àná ti 49 ni wọ́n bí mi o. Mi parọ́ mọ́ra mi o. Omi àtòróró mi o. Wọ́n ọ̀tá fún mi o fúnra mi mò ń gbé inú rẹ sórí rẹ bí o. Èmi ò gbúrú ẹ̀mọ́ látọdún náà tó fi di wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí o. Ọtọ́gbọ̀n ọdún 30 years gan ni. Ó tó níwájú Ọlọ́run àti èèyàn ó tó 30 years kínú yẹn fi rún mí. Tí mo rò pé yóò pa kò sóògùn tí mi ò lò tán àfi tí wọn ò bá kọ́ mi. Omi lásán lèmi ń gbé sí di rédíò níwájú Ọlọ́run àti èèyàn omi bí ọwọ́ ta ni mò ń rà màá dẹ̀ gbé síbẹ̀. Ọgbọ̀n ọdún ni níwájú Ọlọ́run àti èèyàn. Ó gbé mi o Jésù látọdún náà báyìí mi ò tí gbúrò nínú rún mọ́ o. Tọ́ba ti bẹ̀rẹ̀ báyìí lébi ẹ̀gbẹ́ ọwọ́ òsì báyìí ní ń gbé. Ibẹ̀ ni ń sùn. Tí n bá ti wá jẹ kinní kan báyìí bẹ́ẹ̀ ni ọmọ bọ̀ kúrúkúrú tí mo bá lò dé ìtẹ̀rù tí ń jẹun tí màá fẹ́. Ó ti àmì lórúkọ Jésù. Olúwa ṣeun o.
4: Inú yóò gbọ́dọ̀ gbérí mọ́.
3: Àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù. Àmì Jésù. Àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù. Àmì.

0: ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ níṣe lórí ètò yìí. Ọwọ́ kan wà tó ń gbé nìga lórí ètò yìí. Ọlọ́run gbọ́. A tún máa pàdé ní ọ̀n di 18 nínú anointing service wa. Nítorí ọ̀rọ̀ ti Taiwo Tekobo fi yà mí lẹ́nu ni pé Ọlọ́run tiẹ̀ kì í ṣojú ṣáájú àti Mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ kódà ẹlẹ́sìn kan àbáláyé gbogbo a sì pàdé orúkọ Jésù ti ń dábìrà.
1: Ìrírí ẹni àjọbí.
0: Láàrin ẹni méjì mẹ́ta mẹ́rin láti fìdí òdodo múlẹ̀.
1: Ìṣúra
0: máa ń gbà ń rí wọn, ẹ ṣáà ń gbọ́ wọn. Gbogbo ògo jẹ́ tọlọ́run. Ẹ já lọ sáwùjọ wa. Ìbáná ti pọ̀ ọmọ Nàìjíríà ní mí àyà mi a sì ṣe gara. Gbogbo àìsòdodo ẹ̀ṣẹ̀. Ilẹ̀ wa ń ṣàìsàn gidi gan ni o. Nàìjíríà ń ṣàìsàn o. Ọlọ́run kó wo lẹ́wà sàn ni. Ẹ̀yin ẹ̀ wo àbí gbogbo nǹkan ti ṣe rí. Èlò ni wọ́n bá jálé epo, èlò lára jálé epo ní ìsìn. Àti jẹ́ àti mú. Orí òrù ẹnu ò jẹ́. Ojoojúmọ́ ni yàpọ̀ ti ń kún ní kẹ̀tíkẹ̀tí àsílẹ̀ ìbẹ́nikẹ́ni wí. Oníkálukú wọn pápọ̀ oko tútù jáde lọ ni. Àbí nígbà táwọn ọmọ ìbá lè gbìyànjú pé ẹjẹ́ ká lọ sí ìpínlẹ̀ míì. Gbogbo àná tó sì mú kí a ṣe àgùnbánirọ̀ wọ̀nyí. Wọ́n fẹ́ fi sowá pọ̀ ni pé nígbà tí Haúsá bá wọnú Ibo, tí Ibo wọnú Yorùbá, a ó lè máa fẹ́ra wa. Ẹ wá wobi tá a gbé bára wa báyìí. Ọlọ́run ló kù báyìí. Kọ́sẹ̀lẹ̀ ní Òṣogbo ní

0: ẹjẹ ká lọ sí àwùjọ wa ọmọráyé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ torí iṣẹ́ ọwọ́ wọn náà tẹ́lẹ̀ ibi ni ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n 28 oṣù kẹsàn ọdún 2026 tá a wà yìí ní ariwo ńlá kan dédé sọyọ ní agbègbè kan tó ń pè ní odi olówó ní jala yemi street tí mo bá gbà gẹ́gẹ́ bọ́n ti ṣe fi ránṣẹ́ sí mi ibili ni àwọn ènìyàn mi ń ṣègbé torí pé wọn kò ní ìmọ̀ rárá ọmọ aráyé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ torí ṣe ọwọ́ wọn ìbí ni kì í ṣe ìgbà àkọ́kọ́ tí àwọn èèyàn mọ́ lu àwọn èèyàn ní jìbìtì ẹni sì ń wá fà ló ń wó fò ní agbègbè tá a sọ yìí ni agbérí ọ̀pọ̀ èrò bìtìmùbìtìmù wọ́n ní àwọn àjọ kan ti wá tí wọ́n ta ráìsì ní 27,000 ṣé gbogbo alamọye tí wọ́n ta ráìsì ní àkókò ti fọ́nrán yìí jáde bóyá bí 50,000 plus ẹwọ 27 sí 50 àwọn ìṣí àkọ́kọ́ ti kọ́kọ́ gba ráìsì lọ àwọn ìṣí kejì tí ọ̀pọ̀lọpọ̀ dáwọ́wọ́ fún àwọn àjọ burúkú wọ̀nyí kódà wọ́n ní ẹlòmíì lárí mọ́ ẹlòmíì kó 5 million 10 million òbítíbitì owó pé kí wọ́n lè ra ráìsì kí wọ́n náà lè tún tà ẹni wá fa owó fò wọ́n fún wọn ní ọ̀sẹ̀ kan gbà tó máa ọ̀sẹ̀ kan tí wọ́n fún wọn nígbà tó máa dé wọ̀n rí àwọn àjọ yìí mọ́ wọ́n ti kówó lọ wọ́n ti kówó lọ yín ẹ gbọ́ àwọn tó ṣojú ẹ ẹ̀pọ̀n tí wọ́n sọ.
1: wọ́n á gbé ráìsì á gbówó lọ ẹ wo èrò bó ṣe pọ̀ wọ́n gbé ráìsì wọ́n ti gbówó lọ àwọn tó ń gbé ráìsì fún yàn díẹ̀díẹ̀díẹ̀ ọ̀nà ti gbówó lọ ẹ wo èrò bó ṣe pọ̀
2: ó ti ṣẹlẹ̀
1: ó dà ọ́ lọ ṣẹlẹ̀ o wọ́n ẹ wo èrò lókè wọ́n ti gbówó lọ o
0: ayé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ torí pé ṣe ọwọ́ wọn ibi ni kí n gba àkọ́kọ́ àwọn kan ti fi orí lu mmm akànṣe ilé amúhásí ti gbọ̀yìn ní àwùjọ wa ipò ṣe ṣe kí wọ́n dé ọ̀yọ́ wọ́n dé ogun wọ́n dé ìlọrin àti ilẹ̀ yorùbá tó kù wọ́n lò gbọ́ o ẹni wá fa owó fò àwọn èèyàn mi ṣègbè torí pé wọn kò ní ìmọ̀ ò fu ẹ̀mí ò fu ara kò ní lù ọ́ o kò ní lù mí ó jẹ́ sàmí.

àwọn afiajẹni labadi integrity human rights leaders association wà nítòsí rẹ ẹgbẹ ajàfẹtọ ọmọnìyàn láìnínilára wọn ti pé ọdún mẹẹẹdógún tí wọn dá sílẹ 15 years anniversary and award presentation láti mọ rírì àwọn akọni wọn october 10 ló máa wáyé nígbẹ yòókù house idioma junction ìtútàbà ìyànàrèfì òjẹ ìbàdàn láago mẹwàá àárọ professor gbẹngàn oyèyẹmí ní olùdánilẹkọọ ọjọ náà o kọmi emmanuel adédayo àpáta ó já sọpẹ ní olùdásílẹ àwọn sì tún ní leader wa kọmi abbas arógundadé ní alága wa kọmi taiwa lade ní gómìnà ẹgbẹ o kọmi ifákúrẹdẹ onífàdé ní youth leader kọmi fatumọlẹ ní pro wa ẹtọ lórí obìnrin àti ojúṣe lórí ọmọ ní agunlé wa lọdún yìí o àgbàgbà mọ lẹnu sí ọjọ náà ọjọ kẹwàá oṣù kẹwàá ọdún tàwa yìí ni o integrity human rights leaders association hello 08145385828 tàbí 07081634658

0: ni ló já sí. Orúkọ tèmi ni Mrs. Adeniji láti Agbowó ní ìlú Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Apostle Taiwo Alade. Mo dúpẹ́ fún àánú tí mo rí gbà lórí ọmọ mi. Mo dúpẹ́ nítorí pé kíni ó fẹ́ lọ fún camp NYSC tó dẹ̀ jẹ́ wípé gbogbo bí mo ṣe ṣakitiyan pé kọ́ má gbé lọ sí ọ̀nà jínjìn pàbó ló já sí. Nígbà tí orúkọ ẹ máa jáde wọn ni wọn gbé lọ sí Bayelsa. Ọmọ fúnra ẹ gan ṣe ló kọ́kọ́ bú sẹ́kún. Èmi gan náà fẹ́ sunkún ṣùgbọ́n mi ò sunkún nítorí mi gbọ́dọ̀ sunkún lójú ẹ̀. Mo ṣáà sọ fún wípé it is well. Mo wá pe bàbá mi Apọ́sù wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi ò kí ni kì í ṣe. Wọ́n ní kì í jẹ́ kó máa lọ fún 3 weeks tí mo ní ó fẹ́ lọ ṣe yẹn pé kó lọ ṣe 3 weeks yẹn. Wọ́n dẹ̀ fún mi ní ìtọ́ni. Mo ṣe eléyìí ó dẹ̀ wọ mọ́tò. Mo ṣáà fi ẹ̀mí fi ń bárin àjò. Nígbà tó ń lọ mo fún ní àpẹẹrẹ ìgbàgbọ́ dání tó máa lò. Bó ṣe dọ̀hún ó pè mí pé òun ti dọ̀hún inú mi dùn torí ọkàn mi ò balẹ̀ wípé odidi Bayelsa lọ́hùn. Gbogbo ìgbà tó wà lọ́hùn mo á ṣáà máa pè pé báwo ni òní kò sí wàhálà kankan. Nígbà tó yá tó di bíi ọ̀sẹ̀ kejì wọ́n á sọ fún mi pé àwọn fẹ́ ṣe ìdíje. Mo ní wọ́n yàn án wípé kóun wá ṣe ìdíje wọ́n fẹ́ mú ẹni Miss Camp ìyẹn ti Bayelsa. Mo ní ṣé kì í ṣe pé tó bá ṣe Miss Camp ní sí mo nítorí pé kí ni mo nígbàgbọ́ wípé wọ́n á mú ẹ o wípé kó má di wípé wọ́n máa mú ẹ lẹ̀ o. Ó náà ti ṣèwádìí ó náà sọ wípé kò lè rí bẹ́ẹ̀. Mo nítorí pé mo fẹ́ kó padà wá sí Ọ̀yọ́ State. Ìgbà tó wá dijọ́ yẹn ó wá rẹ̀ mo bá ní. Tún lo àpẹẹrẹ ìgbàgbọ́ tó mú dání tí mo fún ẹ dání ló sáré. Ìgbà tó máa pè mí padà ó ní mọ́mì òun náà mú fún Miss Camp. Mo ní Miss Camp láti odidi Ọ̀yọ́ State lọ sí Bayelsa láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn wọ́n wá mú ẹ fún Miss Camp. Òun olúwa ṣeun Ọlọ́run Apọ́sù Taiwo Alade ẹ ṣe o.
1: Tó bá di ní aago mẹ́sàn-án bọ̀ agbẹ̀rí ìdílé bí Ọlọ́run ti ṣe ṣe bí ọmọ yẹn ti ṣe padà tí wọ́n tún fi sílé ìjọba ojú rere nìyẹn láti Bayelsa. Ọlọ́run kò ṣe àwọn ọmọ tí wọ́n kó lọ ẹ ní rírí o ààyò ẹnì kankan o. Ṣùgbọ́n mo sọ pé ó sàn má gbọ́ ètò yìí mo fi Ọlọ́run bẹ̀ kí n ṣe dandan ju kó má gbọ́ràn lọ. Ihun tí mo ní kẹ́ ṣe èmi náà ń ṣe o. Ibi táwa ń gbà táàrin láríyè náà ti ń kó àwọn kan o. Lọ́fẹ́ ibi dànù o. Ọlọ́run ibi tí ò bá oṣù yìí rìn májò kè mi àtọmọ mi àti ìdílé mi. Ó ẹnìkan náà ń tún wọn jẹ mi ò sì fagídí mẹ́nikẹ́ni. Ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní ṣe ó sì kù mí ó kọ́ Ọlọ́run tí ń bá tún yín jẹ. Tó bá jẹ pé ohun Ọlọ́run ni mi ò ní sọ ẹnikẹ́ni nù. Mi ò sì fẹ́ àwọn aláìgbọràn. Stanbic IBTC Bank 0017 64 54 82. Ọlọ́run má jẹ́ rí ibi lórí èmi àti ìdílé mi tàbí OPAY 65 96 28 58 47. Alade Olúbùnmi Fọláṣadé Ọlọ́run ṣípè ìrántí mi o. Ẹ̀yin jẹ́ ìrántí inú àti ohun gbogbo tó kó sínú ọkọ̀ ìrántí mi àti ohun gbogbo tí mo kó sínú ọkọ̀ bí ọmọ ọkọ̀ ọmọ. Kẹwàá pè mí lẹ́yìn irúgbìn yín. Ètò àtẹ̀síwájú ní aago mẹ́sàn-án àbọ̀ ní aago mẹ́sàn-án àbọ̀ láàárọ̀ yìí níléeṣẹ́ kan náà alákòótún ètò orin ìyìn àtẹ̀rí rẹ. Ọlọ́run kó bá wa tún orílẹ̀-èdè yìí ṣe o. Nàìjíríà ń ṣàìsàn o. Ọlọ́run kó wo ilẹ̀ wa sàn. Second Chronicle 7:14 bí àwọn ènìyàn mi tá à ń porúkọ mi mọ́ ẹ lọ kà dáadáa kí ni Ọlọ́run lòun ṣe láti wo ilẹ̀ wa sàn. Ó wà ńbẹ̀ tá a bá rẹ ra wá sílẹ̀ gbogbo àìṣòdodo yìí náà ni ìtẹ́dọ̀ òlú yìí dára omi koro ilẹ̀ sì ṣá. Mo mú àwo kòtò ẹ̀mí mímọ́ iyọ̀ tí ń ṣe orísun mo bù sí ìkorò Nàìjíríà. Ọlọ́run tó sọ mára di dídùn kó so orílẹ̀-èdè di dídùn fún wa ó bá dá tán wọ̀n ní fi wá ṣàwátì o. Ẹ já pàdé láago mẹ́sàn-án àbọ̀ 081 69 08169 537433 WhatsApp lo so eri re sibe amu irupin igbagbo re olorun ma je nri ibi on gbogbo ti mo ko wonu oko osu yi odise bi ma jo je fun mi o Stanbic IBTC Bank 00171645482 OP 65 96 28 58 47 alade olubumi folasade omo ini oluwa se ten gbo wa a pade ni role ni laughter festival ni adamasi gba ni race course lago marun pelu side osupa obama mc ati gbogbo awon iko 32 fm eja fi sokan tita go mesa bo mo fe gba eri re o atomi atororo gbogbo to fi sapere gbagbo eja jesus ko dara pamo nigeria god bless nigeria parose kan leti emi le ri kan

Ǹjẹ́ mo kí gbogbo wa kú àárọ̀ yìí o. Aráalé, ará oko èrò ọ̀nà. Mo kí gbogbo wa o. Níbikíbi tá a bá wà. Àsìkò ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú pàìtọ̀ wa ìlàtún mú báyìí o. Ọ̀yá, ẹ jẹ́ ká na òun pé ara wa. Ẹ jẹ́ àtẹ̀ra wa láago. Torí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìwòsàn láìlóògùn. Ìlà ń se lọ́wọ́. Ìdánilẹ́kọ̀ọ́ tá a mọ́ se tọ́lọ́run Olódùmarè mọ́ wó yàn sánmọ̀ ni. Bọ́yọ̀ jẹ́ ẹni tọ́ sáìsàn mọ́ bọ́yọ̀. Tọ̀rọ̀ lọ́run ọ̀nàwọ́ wòsàn rẹ̀ láàárọ̀ yìí yóò sì mọ̀ lára dá. Ìwọ̀ tọ́ bá jẹ́wé pé o léèyàn lọ́sibítù ọyẹ́ tẹ̀wọ̀n láago orí ìkànnì yìí ẹni gbogbo wọn gbọ́dọ̀ wà. Torí ngbà ń bá gbàdúrà ní ìsìn kò ní ká lọ kábọ̀ nú ọlọ́run ọmọ wòǹsàn ni. Bọ́yá gẹ́gẹ́ ló ní àbó sùpá ẹ̀yin tẹ́ ní ju ẹ̀yin tí a ní ọ̀dà ẹ̀ẹ́nì ló sí abẹ. Láàárọ̀ ìtì ń bá ti gbàdúrà ló kọ́ ńlá Jésù ti Násárẹ́tì ìwòsàn ó dé. Èmi ni pàìtọ̀ wa, èmi pàìtọ̀ gbadé ògún lánà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó tún pa wá mọ́ tó dáàbò bò wá. Ẹ rí wípé ó tó jọ́ mẹ́ta tí mo ti ń sọ fún a pé ayọ̀ wọlé tọ̀ wá nílùú Ìbàdàn Bible City House of Healing. Every Sunday 4 p.m. to 7 p.m. it is starting today. Glory be to God. Pastor, where is it? It is at Glow Dome near Carton Gate Hotel on the road to Total Garden. If you are going from Secretariat, you will see that Gold Dome. Is a new event center. By the grace of God, if you are sick in your body, let's come together today, 4 p.m. to 7 p.m. The power of the Lord will be present to heal. Bible City House of Healing starts today. God will heal so many people this morning. Those of you that you are not able to give testimony because many will give testimony, many may not be able to. You can come there and give testimonies to the glory of God. Lagbara Olorun Olodumare. Boya isan kan si oni laaro yi. Koya mura wosan. Paito wa, kin le so lebo na. Mo fẹ́ fi tú yín jẹ ni o. Ṣé ẹ rí ẹ mọ̀ wípé mo ti ń sọ fún yín pé a bẹ̀rẹ̀ ibi téèyàn ti lè máa wá nírọ̀lẹ́ Sunday láago mẹ́rin sáago méje mọ̀ ni. Ìwòsàn la gbé kalẹ̀ fún. Ànígbà mi àwọn mi àmọ́ sọ pé ẹ mọ́ lọ gbá ẹ mọ́ lọ àwo. Tá a bá sọ fáwọn èèyàn wa pé ẹ mọ́ lọ bí wọ́n ti máa fògùn ṣe ń kọ́ mọ́ jẹ́ pé ń tẹ́gbé lọ kò ní tó ń tẹ́gbé kú o. Ó yẹ á níbi téèyàn ti lè lọ láti gbà wòsàn. Ìdí tá a ṣe dá Bible City House of Healing sí lẹ́nu o. Èbó wá ni o. Òun ni mo ṣe sọ lé èbó. Òní ní ń bẹ̀rẹ̀. Láago mẹ́rin sáago méje lágbára Ọlọ́run Glow Dome níbẹ̀. Ọba ti ń lọ sí oríta mẹ́fà Total Garden láti Sekitéríàtì ìwọ wo apá àlàáfíà rẹ. Ọ ń kọjá Union Bank ẹ bá ìwọ apá àlàáfíà rẹ. Ó ti rí ń bẹ̀. Aago mẹ́rin sáago méje ni. Ṣé ráwọn tọ́lọ́run owó sàn láàárọ̀ ẹ pọ̀ débi pé ẹ̀yin tí pé yín ọ̀bá ti wọlé kẹ́ ti mọ̀ pàápàdé ń bẹ̀ kẹ́ wá jẹ́rìí sí ọwọ́ agbára Ọlọ́run.
iwe Matthew ori kejo ibe lati mo eko wa la royi e meko wa royi ki ki oro kan gbogbo enikeni ti ba nsa isan aisan jejere ni o eje riru ni o ki ki oro kan ni jejo Olorun wo mama kan san yibo ni won won ni pa ito wa ebo ni e ma se dani leko yi mo wa lo da na won ma fe ebo kan die die tori pe kene mo ranje ojo kan leleye le nbe yibo kan pe mi Olorun lo mo wo san awe bo Olorun e ma ye nikan kan le Mama nso nje jo sugun a le so gbogbo e de ibo sugun won ma fe ibo kan die die se ti gbo tori wi pe paito gbogbo wa ni mi idina o mo ma se dani leko le yibo koda mo nse nle awusa mo nlo gbi forti mo tu sawusa ni o Olorun si won nansan adupe ina we ma ti ori kejo Mo nso pe iwo san nipa kiki oro kan ile ko wa la royi mo ra wo san inu we Matthew ori kejo bere latese karun nigba Jesu si wo Capernaum balogun orun kan to wa o nbe o si nwi pe oluwa omo odo mi dubule arun egba ni ile ni irora pupo Jesu wi fun pe emi nbo wa mu larada balogun orun na daun o si wi pe oluwa ko ye ti iwo iba fi wo abe orule mi sugba so kiki oro kan a si modmodo mi larada eni ti o wa labi asesa ni emi Emi si ni omo ogun leyin mi mo wi fun enikan pe lo a si lo ati fun enikeji pe wa a si wa ati fun omo odo mi pe se yi a si se nigba Jesu gbo enu ya o si wi fun awon ti nto leyin pe looto mo wi fun yin o emi ko ri igbagbo nla bi iru eyi ninu awon eniyan Israeli Mose we fun yin opolopo eniyan ni o ti aila orun ati iha iwo orun wa won a si ba Abraham ati Isaac ati Jacob joko ni ile ijoba orun sugbon omo ile oba nla so sinu okunkun lode nibe ni ekun ohun ipa yin keke yo gbe wa Jesu si wi fun balogun orun na pe ma lo bi iwo si ti gbagbo be ni ko ri fun o A si mo omo odo re larada ni wakati kana. Awe ni Jesu iwo sa so kiki oro kan. Ara omo odo mi o si ya. Ona ti Olorun o gba se wo san laaro inu o. Kiki oro kan. Boya o ni aisan jabute. Tabo sopa, tabi gege. Iwo tara re nrun. Iwo teyin ro. Iwo to ni iju. Iwo to lori tulu. La roi lo kon la Jesu ti Nazareti. Won so kiki oro kan. Agbara Olorun o si tele. Yo si mu olarada. E kopo lara okunrin yi. Eje amo lese ese. Bibeli ni balogun orun kan to wa onbe. E ri pe eyan gidi ni okunrin yi. Ke se eyan tie ladugbo. Ologun ni. Alase ni. Sugbon ko gbera re ga. Oto Jesu wa. Lode oni mo ranti an kawe. Alan mi je ba kawe tan won ba ni oso Olorun erin wa si pa mi oro Olorun ni a siwere yan en lo so pe ko so Olorun
eyin eyan mi olorun wa olorun olodumare yo gegun olorun yo ma wo won olorun to fun alopolo opolo to fun ana eni a ma fi so pe koso olorun iwo ki wo to ba ngbo mi bi ki bi o ba ti ngbo mi laaro yi olorun olodumare wa o mo ni olorun olodumare wa o lo da aye ohun oran olorun to da ohun gbogbo o wa o ni olorun olodumare iwo ti o ba so pe koso olorun o lo fun olopolo to nlo ja james o to ro fun o olorun olodumare lo fun o ni opolo to nlo okunrin yi ko ma gbera re ga o si to wa gbogbo eyin te ngbo mi ibi ki bi oba wa laaro yi eni kan le pe paito wa emi na fi gbogbo agbara koju solon tele sugbon won o yi pada laaro yo wo osan ibi oro ti e wa nu ani kalo ti e so pe ko solon sugbon to ba ni laaro yi mo yi pada yo wo osan igba mi wa isoro a mo mu kopolopo ki won o po ngbe olon boya soro lo mu o se yo wo osan mo nso fun ola aroyi wi pe olorun olodumare yo wo osan olorun ti wo ni san ni baba wa olorun alaanu ni okunrin balogun orun yi eyin te je ko fe so facility ko mo se ndagbajo olorun lo ko mo se nti o le to wa o ko wo ipo toni o si ni Jesu saanu fun mi omo odo mi wa le o ni arun egba a o ninu orora pupo eko keji o lo ni arun egba ami ama ni soro kan won ro po ti ju nto lon le se lo ko mo si soro ti o le wo san aisan kaisan tori la to ni la roi o ya mo mura wo san yo na wo wo san re yo si mo larada ni aro yi gege ba se se njejo a tete gbo ikede ikede nle gun die o sugbon leyin ikede e mo pe paito wa ilo lagbara olorun olodumare ani iwosan nipase kiki oro kan ni laaro yi e ma mura awosan nreti lo

0: ba lo rayo wa nitori pe olowo lowo ton ba tan po rayo wa nitori dukia to po to ni okan ti balẹ po rayo wa alafia lo gun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun din se da laye na ko laye fin se ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose ma foya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o beni ton clean sa ni ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton clean sa ategese maradan bi korosin veniton clean sa kikide gbogi ti o lo tinu la fi se o tu wa kaakiri le taja ogun jake jado le nigeria asin wa lagbata fun veniton clean sa pe number code demand 00-3405-1533 00-3405-1533 ile ise emi one naturalist care lo se veniton clean sa ohun laye tun lo
1: Akomoran Day 2026.
2: Jẹ́ká kọ́mọ́ra kí n bá.
1: Gbogbo ọmọ ẹgbẹ́ nílé lóko àtìlẹ́yìn òdì. Ó tún ti yá. Ẹ̀jẹ̀ kájọ ṣẹ́. Ọjọ́ ayẹyẹ Akomoran Day tún ti bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Yóò wáyé ní ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí. November 12, 2026 ní Liberty Stadium nílùú Ìbàdàn. Bẹ̀rẹ̀ látàgọ mẹ́wàá òwúrọ̀. Gbogbo ètò tí ó wáyé lọ́jọ́ náà rẹ̀. Bọ́ọ̀lù gbígbá, àkójáde ọkọ̀ fún àwọn àgbàgbà ẹgbẹ́. Ìfilọ́lẹ̀ owó 500 mílíọ̀nù náírà fún ẹgbẹ́. Àfihàn CCTV camera fún gbogbo ojúṣàn wa. Ìfilọ́lẹ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù fún Akomoran. Ìdánilẹ́kọ̀ọ́ láti ẹnu àjọ elétò ìdìbò. Ìkọ́jáde ìwé ti Comrade Solomon Olúpòde, alága Akomoran nípínlẹ̀ Ọ̀yọ́ kọjáde. Bàbá ọjọ́ náà ni Alhaji Tomiwa Ọmọlẹ́wà. Alága ọjọ́ náà ni Comrade Bọ̀sún Ọlábíyí Àgòrò. Ààrẹ Pẹ́gẹ́sàn tí wọ́n tún jẹ́ alága TUC. Àlejò pàtàkì ọjọ́ náà ni Ọlọ́lájùlọ Gómìnà Ṣèyí Mákindé. Alága ìgbìmọ̀ àjọ̀dún ni Chief Taiwo Ahmed Ológun Ẹrú. Ẹ mọ̀ gbàgbé o, Akomoran Day ó wáyé lọ́jọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí ní Party Stadium. Ó pọ̀ bíi èrò lálẹ́jọ́ o. Bẹ̀rẹ̀ látàgọ mẹ́wàá òwúrọ̀.
3: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá ti mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Southsand Property òrùlé fòtẹ́rùtàn.
4: Àjọyàjò tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
5: Nìbàdàn nílé olúyọ̀lé ojoojúmọ́ ni gbọ̀ngàn ayẹyẹ ń pọ̀ sí. Àmọ́ bó ti wá wù kó pọ̀ tó bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́ ni gbogbo ayé ṣe ń gbóṣù bàmbà. Fún gbọ̀ngàn ayẹyẹ Lafia Event Center láì dé ètò pẹnu ẹni tó bá dé Lafia Event Center ló lè ròyìn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ló ṣe wà ńlẹ̀ ní láfẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó gba èèyàn bíi 1500 lẹ́ẹ̀kan náà fún èyíkéyìí ayẹyẹ bíi ìfinijòyè, ìgbéyàwó, ìgbẹ̀yìn arúgbó ẹni, ọjọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ èyí tó jẹ́ mini size tó gba èèyàn 300. Tẹ̀lé lò fún AGM, conference, meetings tó fi mọ́ èyíkéyìí ètò tẹ́ fẹ́ ṣe. Ọ̀kan sì tún wá ní Lafia Apartment tó wà ńlẹ̀ fún èyíkéyìí ìsinmi ojú ọdún fún mọ̀lẹ́bí àti iléeṣẹ́ tó fi mọ́ lájọ lájọ 24/7 iná tọ̀rọkoṣo. Àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀rẹ̀ pẹtẹ tó fi mọ́ ètò ààbò tó gbópọn àbẹ́ẹ̀ bọ́ àyíká yẹn ti lọ wà jù. Ẹ wò mí ìròyìn ò tó àmójúbà ẹ kàn sí Lafia Event Hall and Apartment lónìí nínú ọgbà Lafia Hotel Àpáta Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-759-5867. Lafia Event Hall and Apartment. We are waiting to host your event.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: What?
7: My love, wetin happen?
8: Before I marry you, the TV where you promise, the fridge in car, where dey? Washing machine in car, we have been using my hands to wash clothes since 2026.
7: Cancel this wedding.
9: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
7: CDK?
9: Yes, so I dey pay small small. Fridge, washing machine, even solar system. Now CDK.

0: of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million naira, prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots, perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area, off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
1: Yàjọ́yàjọ́ tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
2: Ẹyin fans mi,
3: it's okay.
2: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM949 fẹ̀yìn ẹ̀
3: Asafu. It's okay.
4: Jírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nú, bí wẹ́ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí. 32 FM 94.9, àwàdà bàbá àwàdà.
5: Ẹ̀yin fans mi, gbé sókè. Lucky rẹ́rìn. Àwọn fáàdà á tún gbé sókè ní ẹwà ago mẹ́rin ìrọ̀lẹ́ kan yẹn àbí ago márùn ni pẹ̀lú ṣáìdì òṣùpá ní laughter vest. Àwọn tèmi náà ni apostle náà bọ̀ ńbẹ̀ àwa la máa ṣe opening prayer nílànà tàwọn onígbàgbọ́. Lọ́kìtà ni ká mú nínú Sheik Abdulsalam Abdulsman Ali Saidina Ali àwọn àfa wa tani kamuna mẹtẹta yi to ma ṣe opening prayer. Ok ẹ jẹ ka mu Abdulsalam ojú ẹmẹrin àwa mu ifa mu ifa kunle àwa wuri nìkan lo di 3-1 ọ̀rọ̀ rẹ́díò bí rẹ́díò ṣe rí nìyẹn 50-50 ni religion láti jẹ gẹ́gẹ́ bí ìtọ́ni ìgbóhùnsáfẹ́fẹ́ ní religion ni o 50-50. Rédíò tán bá gbé advert ṣẹ̀ṣẹ̀ wa tó bá lóhun ògbà kì í ṣe radio station. Ibi tá a gbé kùnà nìyẹn. Orin ìyìn àti ẹ̀rí rẹ̀. 32FN94.9 orin àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. Ìyádégòkè kú ewu ọdún àwọn Nàìjíríà nìyẹn. Àwọn ìyádégòkè náà gbé flagi dání ní 1960. Wọ́n máa ń ṣòyí adégòkè nínú àwọn tó bá wà ní orí social media. Àwọn náà wọ socks. Wọ́n kórun gbà yẹn wọ́n á mú flagi kékeré dání. Ìyá adégòkè ṣe mo purọ́ ni. Ok ẹ kí àwọn ọmọ Nàìjíríà ẹ fún wọn ní ẹ kí wọn pé wọ́n kú ọdún.
6: Happy Independence.
5: Nígbà tí yín mo rántí báwo ló ṣe rí nígbà Independence gangan àti àsìkò tá a wà yìí. Ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ. Nígbà táwa náà tún gbọ́njú dáadáa a máa rí àwọn bàálù tí wọ́n máa fò lóríṣiríṣi gbogbo iléeṣẹ́ nígbà yẹn wọ́n á dáná tí a lọ jẹ àwọn iléeṣẹ́ tí bí ò ní dárúkọ tí wọ́n ti gbohun ìgbàgbé Nàìjíríà. Ìyá adékòkè bá ṣàlàyé independence ti yín àti ìgbà táwa yìí. Ẹ sọ̀rọ̀.
6: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
5: White.
6: Ọlọ́run gba gbogbo ògo. A lè sọ wípé gbogbo nǹkan tẹ̀síwájú náà ni.
5: Báwo lẹ ṣe rí sí nígbà tí yín tẹ lọ yan níléèwé tí àwọn gómìnà rẹ nkankan táwọn bàálù mọ fò àti gbà tá a wà yìí.
6: igba na a le fi wesin sa
5: so da si ni abo da si na ni
6: o ton da si na
5: ni yo ma da si kama ga ma le so tan 1960 e mo eji yin ni e ga je ki pe dupe fajite fun yin ko je ayin up dupe fajite olorun ko sanu ani ya yi ma na yin ori ati eri e ku ewo odun abi a sha celebrate na ni bo ba se gba Nigeria ti mo mo ni 70s 80s Nigeria ti mo mo ni millennium Nigeria ti mo mo ni 21st century on da si na ni ka ma so won ti ni 70 ti owo ndogi bere si ni fokiri to fi wo 77 mi o nse omo kekere rararara 77 mo ti ko lo omo ta ngbe korun lo soko mo wa leko eko ni gbogbo gbe saye mi mo fe mura lati jade ko ni Saint Philip Primary School ni mo shin mo ti fe star 77 77 dan dan dan dan dan dan dan gbogbo aro keti keti lo si igamu orisirisi awon orilede lo yapa si Nigeria a si bo won fun opolopo ojo amon ta fe fowo se gbai ni ijoba to wa nbe nkede pe olohun wa si wa ni yo ka mon ta fowo se o ngba to wo epo ru gogo awon to si jojogbon ni e ma rin nkan mole sugbon won o gbo kaka be and sponsor apartheid won ko wo butu butu fun awon South Africa Africa na lo wa lawo fe re omo Nigeria ba yo e ma lo afe ri yin o ibo la gbe kuna owo ndogi fo lotun fo losi ijoba to wa be le olorun wa si wa niye awon ijoba go wa na ba sanjo olorun si wa niye ka mo nta fowo yi se iye won o si si obita bara wa loni so ye ka sajoyo abi ko ye ka sajoyo asajoyo na ni ngba to ba dara eyin na ni ngbo si kude ka to eyin na ni ka to mo iwe orin wa Psalm 145 verse 16 a fe dupe lowo olorun eni ti o ni ahun si wa Psalm 145 verse 16 adegoke kawe
6: iwo la owo re
5: o se wura yin so nipa olorun olorun to nla owo e kawe
6: iwo si te fe gbogbo kan alaye lorun
5: e won bi olorun se nlawo ti won nlawo si wa won te wa lorun nipa ti majemu awon odale afefe nfe bo se nfe orun yo lasiko ti e ojo nro atuti murale fun oye egbo se olorun wa lawo si wa niyan won gbogbo nta ko sika pa eniyan a ori na lo olorun lo modun ti omi ero ti yo bo wo la mu kiri bayi olorun lo fi kapo odo so wa won ika won yi won ba ti damu pa ni e wo olorun ti o lawo si wa ojo lasiko osupa lasiko ṣugbọn le ta ko si ikapa ti wa ona la to fi nse wa bayi omo 66 years ti o le darin omo 66 years se si ni obirin na ni si na nlo fa won orilede ti o le darin ko fe yawo abi ko lo le oko ko bimo ko ti e ko ko ti e ra kayo asiko western region ti arimu tunkun awon to wa ni asiko awawo lowo ti awon lowo je olori ijoba western awon to je mokutun free education awon na tun pada wa je laye jakonde leko aso kobo atawon ti bola igeni bi adekunle ajasin e wo oselu ta nse nisin oselu ika oselu iro oselu bo pa ogun agbo bulese e wo oselu nigba awon western region ajemo tokun ilera ofe aye UCH abi first television station ni Ibadan aye abafemi awolowo university of ilefe awon to ka eko to je pe eko akoko ngba yen won fi gagbaga pelu awon eko agbaye e wo bi ta gbe bara wa leyin ta awon western region tari koko asi yi tari mukutun joba je lakoko yen leyin tologun gba ijoba tologun tun gba ijoba ta wogun abele ta tun pada sokan kini mukutun ijoba ta ti je titi akoko yi wo ki o mu wa soji ki awon eniyan re ki o le ma yo ninu re anilo isoji o bi ilu ba ri bayi anilo isoji sibe e je ka mu orin wa e je ka ko orin jise re nde jesu orin 389 ninu we ijo apostolic christi obirin kan ni yo da ko orin adako fun wa jise re nde jesu e ba mi ka oro yen jade in 389 csc in book e ka we
7: jise re nde jesu
5: yes
7: fi agbara re han
5: yes
7: ohun to le joku dide
5: ohun ti o le joku dide
7: mu
5: ki awon eniyan re ki o gbo jise re nde jesu yes
7: gba
5: ta nsin oni gba ta nsin oni sokale wa
7: olore wa sibukun wa nihin
5: bikun wa ni gba ta nsin oni nigeria nigeria ni church ti poju lagbaye ibe ni wa ika iwa ise iwa odaju ibe lo ti poju se olorun lo nsin wa a je pa o le sin olorun jise re nde jesu iwo ki o tun mu asoji ki awon eniyan re ko le ma yo ninu re orin ati eri re 32 fm 94.9 letin gbo mi dr apostle tawalade lo ko mi akanse eto fun ti ajodo ominira nigeria in 389 lucky ni o se aju wa ninu orin kiko oga korin abakasina wa ti jugba awon wa ni tawo te ko balade on facebook won wa ni Apostle Tekobo on TikTok as le mumini 32fn94.9 feyin on Facebook awa komo luwo akorin ti sere nde Jesu wo ki o tun mu asoji ki awon morilede ko le ma yo ni waju re in 389 juba

gbọ́ nípa àwọn ọmọ tó lọ sí rin ìlú tó ń wọ mọ́tò láti Samanda wọ́n fẹ́ wọlé yípo ni wọ́n ti jí wọn kó wọnú igbó wọ́n láwọn mẹ́wàá kan dóòlà àwọn tó kù a ò tí ì mọ̀ ibi tán wà o bẹ́ẹ̀ làwọn ẹbí ní wọ́n ń dúnkokò pé bílíọ̀n bílíọ̀n bílíọ̀n ṣé iṣẹ́ àgùnbánirọ̀ yìí ṣé a ò ní sọ̀rọ̀ ná ìmọ̀ràn ni o òun àná tó ṣe ní àkókò yìí nígbà tí wọ́n

0: jẹ ka mọ si awujọ wa ọmọraye fẹran okunkun ju imọlẹ lọ tori iṣẹ ọwọ wọn naa tẹlẹ ibi ni ọjọ ikejidinlogbon 28 oṣu kẹsan ọdun 2026 ta wa yi ni ariwo nla kan dede sẹyọ ni agbegbe kan tan pe ni odi olowo ni jalayemi street ti mo ba gba gẹgẹ bọn ti ṣe fi ranṣẹ si mi ibili ni awọn eniyan mi n ṣegbe tori pe wọn ko ni imọ rara ọmọ araye fẹran okunkun ju imọlẹ lọ tori ṣe ọwọ wọn ibi ni kii ṣe igba akọkọ ti awọn eniyan mọ lu awọn eniyan ni jibiti ẹni si n wa fa lo n wo fo ni agbegbe ta sọ yi ni agbori ọpọ ero bitimu wọn ni awọn ajọ kan ti wa ti wọn ta raisi ni 27,000 ṣe gbogbo alamọye ti wọn ta raisi ni akoko ti fọrọn jade boya bi 50,000 plus ẹwo 27 si 50 awọn iṣẹ akọkọ ti kọkọ gba raisi lọ awọn iṣẹ keji ti ọpọlọpọ dawọwọ fun awọn ajọ buruku wọnyi kódà wọn ni ẹlòmíì lari mọ ẹlòmíì kó 5 million 10 million obitibiti owó pé kí wọn lè ra raisi kí wọn náà lè tún ta ẹni wá fa owó fò wọn fún wọn ní ọsẹ kan gbà tó máa gbé ọsẹ kan tí wọn fún wọn nígbà tó máa dé wọn rí àwọn àjọ yìí mọ wọn ti kówó lọ wọn ti kówó lọ iná ẹgbọn àwọn tó ṣojú ẹ ẹpọn tí wọn sọ.
1: wọn á gbé raisi á gbówó lọ ẹwẹ èrò bó ṣe pọ wọn gbé raisi wọn ti gbówó lọ àwọn tó ń gbé raisi fún yàn díẹdíẹ ana ti gbówó lọ o ẹwẹ èrò bó ṣe pọ.
2: ó ti sẹlẹ̀.
1: ó dà ọ́ lọ sẹlẹ̀ o.
0: ó ti ṣẹlẹ̀ mo mú ilé wa kí a lè sinra wa nígbẹ́rẹ́ pàkọ́ ṣe mọ̀ pé ọ̀sun ló ti ṣẹlẹ̀ ọ̀yọ́ wà ń bẹ̀ wọ́n lè dọ̀yọ́ o wọ́n lè dé ogun state tó bá ń gbọ́ mi má ní ògbọ́ o ẹni tí ò bá ti gbà fọ́lọ́run ní ìsinmi nírú àkókò tá a wà yìí má sáré mọ́tò lọ́kọlú kẹ̀kẹ́ ayé ikú fún òjijì ikú lọ́fẹ́ ẹbí dànù o àwọn ọmọ tí wọ́n kó lọ yọ ọlọ́run kó ṣe wọ́n ní rírí mi ò mo darí ògbọ́ àgbo fọ́nrán yìí láti fi yọ ẹnikẹ́ni àdúrà mo fi ràn wọ́n lọ́wọ́ ọlọ́run sì rí ọkàn tí mo fi ṣe àwọn ọmọ wa tó lọ sáf ní báyìí sáà tí mo mọ̀ lé ní mẹ́jọ tí wọ́n lọ tí wọ́n sì bọ̀ láyọ̀ wọ́n béèrè lọ́fẹ́ ìbìdànù ní fojú sunkún ọmọ o ọlọ́run kó ṣe wọ́n ní rírí o ó bá tún nàìjíríà ṣe wọ́n kí ó tún mọ àsọjí yára padà ẹ̀mí nígbà tí màmá bá fún wa lóúnjẹ ẹ̀mí tán ẹ̀rí kan wọlé ní kòbàkòbà fún ògo ọlọ́run ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ̀ ní ṣe o bẹ̀sí ní fúrúgbìn ìrántí ìwé ìrántí ọlọ́run tó rántí inú àníná oṣù kẹwàá yóò rántí ìwà tó ń gbogbo tó kó sínú ọkọ tiẹ̀ náà má lọ farabi ńlá kan sí èmi ò tó ọjẹ́ èmi náà ń ṣe ó tún ti ṣe láàárọ̀ yìí oníṣẹ́ bí ò ní jẹ́ fún mi kò ní jẹ́ fún ọ nínú oṣù yìí o mo fẹ́ ibi dànù à ń padà bọ̀ sí èsì tabanọ́kọ̀ ẹ ṣe gan ni wọ́n ti jẹ́ kí iléeṣẹ́ ẹ mú pé ètò yìí àkànṣe ètò ni àti ẹ̀yìn tí ẹ̀ ń bá ìyá ìràpadà ẹ̀mí gbé ọlọ́run yóò gbé inú iṣẹ́ ìránṣẹ́ ti yín náà ẹ ṣe tẹ̀ ń gbọ́ wá ń padà bọ̀.
3: yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwú ẹ bá ń bẹ níbìkan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.

0: ọṣẹ́ o ó ń dùn yùn bàlẹ́ sí 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé our fears gone.
1: Ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹni ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ̀kudẹ inú ayé bàbá wa. Olúwa sọ́ọ̀dì pẹ̀tẹ́lẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
3: Bẹ́ẹ̀ òun gbolúwa bí. Bàbá òun gbolúwa bí.
2: Dádì ẹ̀yin ni sa.
3: Èmi.
2: Bẹ́ẹ̀ ni sa.
3: Olúwa dúró àwòrán olùgbà.
2: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
3: Ẹ̀mí ìwé olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
1: Dádì ṣe tẹ́lẹ̀
4: Mẹ́ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ sáà ń jí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàsírù Ṣọ̀lá olóyè Ajé.

0: Hello.
1: Hello,
0: ẹ kúlẹ̀ dí àsìkò yìí, orúkọ yín àwa ń gbọ́ yín. Bóyá lọ́dọ̀ yín ni àwa ń gbọ́ yín dáadáa. À ń gbọ́ yín. Network ọ̀dọ̀ yín ni o.

0: ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹpẹ́ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
1: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó ìwọ ni wọ́n bá wí.
2: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùbáídà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé? Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ síléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdíbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí emirin jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kó jẹ́ fún yín, kì í ṣe àgbà àná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọ̀kànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Softsand Property, òrùlé fún tẹrutọ̀.

0: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán-òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
1: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
2: kò ní ṣú mi kò ní rẹ̀.
3: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yin ẹ̀.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.
3: Bẹ́ẹ̀ni,

0: WFM 94.9. We feel the world with laughter. We are Fenix FM 94.9.
1: Bobin balè fòpin soyun, orisirisi ọrọ làwọn èèyàn mọ sọ. Bí a ti ń nàka, bẹ́ẹ̀ náà mọ kàn síra wọn létí, àmọ́ ṣáájú kó o tó sọ̀rọ̀, ìwọ náà kọ́kọ́ rí dájú kó o fi rẹ̀ sí pẹ̀ ń tó fòpin soyun. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdí lórọ̀ mọ́ kóbi ó fòpin soyun àìròtẹ́lẹ̀. Lọ́pọ̀ ọgbà ó ṣeé ṣe kó mọ kojú ìṣòro ètò ìlera àbí ìṣòro àìríjẹ àìrímu. Bẹ́ẹ̀ ló le kéré kọ́rọ̀ ó mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀. Ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò tiẹ̀ dá ààbò bo rárá. Lọ́pọ̀ ọgbà nípalára ìtì ẹ̀ máa ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ. Bàbá ẹ̀gbẹ́ ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di péyàn gbégbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí èèyàn bá gbé ìtàn kan ní láti rọ̀ mọ́. Ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí i. Dípò ìmọ̀ bẹnu àtẹ́lù ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́ wòní ọmọ rẹ obìnrin àǹtí rẹ àbí ọ̀kan lára ẹbí rẹ obìnrin kí ló ń tó ṣe. Ìbojú àánú wo ẹni ìkónimọ́ra ó rẹ̀mí là. Ìdájọ́ àti ìtẹ́yẹsí ni ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbégbésẹ̀ tó léwu. Ẹ mú ìdí àánú ìyàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902-7770-177.
2: Se lawon akosemose dokita ti seye be na la lawon aworoso asa mechanic
3: GMF Auto Services Limited
2: boye ti de be wo ni o je mo pomona mo pa awon erin lakata bu rinse ni o diagnose moto yin ke se bi won ti ma fenu fapo sori carburetor wait and get ni ko ni lo cabo ti machine ba tin discover problem la mo fix e lowo kan tori gbogbo original spare part tin be nle bi ba awon alalalu atawon

ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbé sí 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.

0: iṣẹ́ olúwa tó ṣe nínú ayé tèmi I have breakthrough I have a good testimony
1: I have a lot
0: to say honestly speaking síbẹ̀síbẹ̀ pẹ̀lú tí ẹlòmíì là kọjá nínú oṣù kẹsàn-án ọlọ́run wá fún lórí ọ̀fẹ́ oróṣù kẹwàá láàyò àti àlàáfíà láàyò láàyò àti àlàáfíà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sí nǹkan kan náà ni bá kẹwàá lọ́lọ́run ò ṣe nǹkan kan ṣé nínú oṣù kẹsàn-án yẹn ò tiẹ̀ fatabanu rárá ìyá ògbò ẹ yàtọ̀ ṣé bọ́lọ̀wọ̀n bá tiẹ̀ ṣe nǹkan kan rárá òòró mímu rárá ẹ̀mí ló ní wọ́n gbé ọ dìgbàdìgbà lọ ilé ìwòsàn ìṣẹ̀ tó fi ń sáré kòókò jàǹjàǹ ìjọ wo lọ lọ ra rọ́ọ̀bù pé kí wọ́n bá ọ fi rà á hallelujah the lord is good
1: all the time

0: wọ́n tá àti ẹ̀ ti gbàlà tó ti mọ kírísì lólúwa tó lùgbàlà rẹ ìyó ń tọpẹ fún ọ lọtọ orí pé a ti gbà ọ là oyin lọ láta ni a fi sí ta lójú sí ti ń kọ nù.
1: Kò jẹ́ kọ́ta yọ ní o wẹ́rẹ́ ló ń bá mi ṣe.
0: Bàbá wa
2: Ìdòwú Anímáṣàun
1: Great Evangelist.

0: àpèmọ́ra là á pè tèmi dire o ìyẹn ni pé fúnra oníkọ́ ní fẹnu ara rẹ̀ pé kú a ní ikọ́ yìí ní ọ̀pá o n tí èèyàn ọba jẹ́ tí ọba dà nínú ayé ẹnu rẹ̀ náà ni ó ti sọ ọ́ ni ó ti bá a jáde ní tèmi olúwa ti sọ̀rọ̀ tèmi dayọ̀
1: ní tèmi náà olúwa ti sọ̀rọ̀ mi dayọ̀
0: oyin ọláìkì kọpíkọpí

0: ọṣẹ́
1: o fi agbára fún wa láti di ọmọ ọlọ́run ìyẹn nígbà tá a ti gbà á gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà
2: olúwa ti sọ
1: kúrò ní ipò ẹrú a di ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ amen gbàgbé o ìpolówó ọjọ́ wàyé fẹ́rẹ́fẹ́ láìpẹ́ tó bá fi mú ẹnjìnìà lọ́kì tí a ń sọwọ́ lébélébé jẹ́
3: àfẹlẹ̀ ká polówó ọjà ni
1: bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run gbèsè ń tiwa
2: olórí ibi ò títí ayé.

wọ́n máa jọ láńtì ẹ̀ wọ́n má ní jù má sì ní tòsí ẹlòmíì sì ní kò fún rárá mọ tọrọ ní tiẹ̀ yìí àní sínú ẹni tí yóò tọrọ in Jesus name.

ìyẹn fẹ́ ni tó bá di Jésù mú ṣinṣe o tó sì gbà lólúwa tó gbàlà ẹni tí ń fi ẹnu bu ọlá fún Jésù tí ò sì ní ọkàn Kristi wọ́n fi ẹnu wọn bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnà sí mi irú wọn yẹn kọ́ là ń sọ o ní bá fẹ́ sọ bẹ́ẹ̀ ni kọ́ mọ̀ ní bàbá o ọ̀nìyàn fẹ́ sọ bẹ́ẹ̀ ni kó súnmọ́ bàbá dúró ti Jésù rẹ pẹ̀lú àwẹ̀ àdúrà ní ìkọ̀ ọ̀wẹ̀wọ̀ rẹ kọ̀ ọ̀wẹ̀sẹ̀ rẹ kò yẹ kí ọ̀dọ́ lọ́wọ́ funfun bíi yẹ o

Gẹ́gẹ́ òkìtì ní mú ní sórí lùfé lùfé bàbá kọ́ ni lókìtì tí ń ta ń tọ̀ ń fa gara dání ni o oní mọ̀lá fi dúpẹ́ ni orin èyàn wà ńlẹ̀ lóríṣiríṣi tó jẹ́ orin ìgbani ó sì jẹ́ orin ìmúlọ́kànlé ni àbí orin pani ní ọkàn padà sí ti ọlọ́run ó wà ńlẹ̀ ṣùgbọ́n lónìí orin èyàn la mú wa fún yín o ọlọ́run mo yàn ọ́ lógo ọba tí ò já yóò dè mí mọ́lẹ̀ àlàáfíà làá fi ṣayé o àdúpẹ́ lọ́wọ́ olúwa.

0: kódà bàbá yìí náà lò ó dípò só dípò àwọn náà lò ó ṣùgbọ́n àwọn kọ́ ló ní hàn. Ṣe kì í kiri àsáre lé. À ń digbá dagbọ̀n wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Wákàtí kan àbọ̀.
1: Ó mà ti pé.
0: Ó ń pe lọ ni kì í sí ìpín.

0: tó mú wa bẹ̀rẹ̀ tá a sì ń parí ẹ lọ lájú àtàlà.
1: Gbogbo ayé bá mi gbé ga.
0: Àdúrà tí mo kàn gbà fún wa lọ́sẹ̀ yìí ni wípé.
1: Ó ti ṣe pọ̀.
0: Bá a ṣe mú ọ̀tẹ̀sẹ̀ tó kọjá jẹ, a tún mú tọ̀sẹ̀ náà jẹ. A mú jẹ fún rere. A mú jẹ fún àánú. A ní mú ìbànújẹ́ sọ ẹnu. Ọlọ́run ti ń bá ní rìnrìn àjò ọ̀sẹ̀ yóò tún bá wa rìnrìn àjò ọ̀sẹ̀ yìí. Nígbà tí ọba fi wá di ijọ́ mẹ́jọ, lágbára elédùmarè a jọ mú ọkàn ọpẹ́ wa wá sí orí ètò orin ìgbani ní. Bí Ọlọ́run ti wà tẹ́mi rẹ̀ sí mbẹ́. Èyí tẹ́ ẹ gbé tòrin ìgbani tòrin. Lágbára elédùmarè àlékún àlékún náà láàmọ̀ bẹ̀bẹ̀ fún. Èyí tẹ́ wá gbọ́ òyí ìjẹjọ́ mo sì wá fi mo ti ń gbé tò yí àbò lọ́wọ́ bá mi lọ́tẹ̀ yìí Ọlọ́run sàánú mi o. Ohun bí ò ní fọ̀ sí yẹn o. Bẹ́ẹ̀ ni kò ní tẹnu yín jáde. Orúkọ Jésù Olúwa. Gbogbo ẹ̀yin jọ̀jú àgbòtì gbágbò níyì ẹgbẹ́ ètò yìí ẹgbẹ́ níyì o. Olúwa ọjà làgúnmọ̀ owó. Bí ẹ sì fẹ́ ṣe nǹkan ní ṣọ́ọ̀ṣì yín ni ìyàwó ni àbó ń kò yòówù ní tẹ́ ẹ nílò wa. Kò sí ní tó burú ń bẹ̀ kẹ́ ẹ pè wá. Tọ́lọ̀ ń pè àsì. Ẹgbẹ́ yín tẹ́ ẹ sì ní àwo fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lé tí ó jọmọ́ ti orin ìgbàanì ti ìgbàgbọ́. Ẹ pè wá o, a wà á kú. Kò nílò kásẹ̀ tó dà yín láàmú pé kẹ́ ẹ kó wá.

títí ìjọ mẹjọ òun. Èmi ò ní kú ẹ̀yin ò ní kú gbogbo wa ká mọ̀ ìjọfà ẹ̀kú dẹ́gbẹ̀ra. Apẹja pẹja ti ẹ̀tán, ó mọ́wọ́ ògiri lélẹ̀. Akọ̀pẹ́ kọ gbà yin ti ẹ̀tán, ó mọ́wọ́ ọgbà lélẹ̀ o. Àgbẹ̀rùkú tán, ó sọwọ́ ọkọ gan-an sórí ẹ̀tún. Wọlé Fakoride lorúkọ tèmi o, 080-3490-4305 ni nọmba tèmi títí ìjọ mẹjọ ọhún ẹ jẹ ká ríra láyọ ká tún pàdé ní dáadáa títí ọjọ mẹjọ ó dàárọ o àásùn ayọ.

0: ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbé sí 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Wọ́sùwọ́sùwọ́bì kíni mo ń gbọ́ létí mo ìstẹ́ṣà wo láyé ń gbọ́ ayé ló vibrate yẹn frequency yẹn is 94.9 32 FM ayé ẹlẹ́rìn ó yá máa rìn ẹni ògo nìyẹn àṣírí ló ní kó máa rẹ́rìn ó yá rẹ́rìn laugh.

ọmọ ọlọmọ ẹ ma gbe láti dùn nọmba rẹ nọmba láyà sàmọ ẹ ma kíkọ oríire tí yín ó di. O tún wá pè mí sí ìlàbí aṣọ ó lẹ́yìn tó bá kíyun ẹ̀yìn mẹ́wàá tó bá kí òwú òwú fún wọn ní 5,000 láyà ọmọ ẹ tó kówó lé ọlọ́wọ́ ni ọlọ́kà fún wọn níbi 2,000,000 ni 2,000,000 lọ́wọ́ ẹ tó kówó lé ọlọ́wọ́ lẹ́yìn ọkọ̀ ńlá tó gbé fún wọn yìí láyà àṣàmù ó soríire o wàlá ìbí náà ọlọ́jẹ́ soríire ìjọ́ ọmọ tèmi náà rántí mi jẹ́ ń bímọ rè sàánú mi jẹ́ ń bímọ rè tí ọ̀nà tí èmi náà. Ẹnba ti kí ojú ẹsẹ̀ 5,000 pé òkú ìnáwó ọmọ kan tó tọ́tọ́ mọ̀ rẹ̀ gbé fún ọ 5,000 lọ́wọ́ ọmọ sẹ́ni sí ẹ̀rí pẹ́ lọ́ọ́ sí.

0: lórí ẹrù nítorí náà tó tọ́kù pàrọ̀ àti ibi kan bẹ tó síìkì ní ọdún kan àti ẹ síìkì bí nǹkan mi kò sí dájú tó dẹ̀ di ààrí díse wọn wọn ti tẹ́sì ti tẹ́sì ti ààrí díse wọn ní ẹwà lọ bá dọ́kítọ́ tó wà ní pé
1: àti ọkùnrin
0: ni ẹ rí ọkùnrin ọkọ yín kọ ọ ní ẹ ọmọ ọmọ ti dàrú tipẹtipẹ níbi ẹwà dàrú tipẹtipẹ kọ ẹ lọkùnrin mi kò náà fún fáwọn àti mi ní owó ẹ máa láìkì gẹ́gẹ́ máa tọwọ́ dọ́kítọ̀ ni ẹ láìkì
1: gẹ́gẹ́
0: máa tọwọ́ àti mi kò ní pẹ́tì ìkú o nígbà tó ti máa yàmí dá kò ní pẹ́tì ìkú tó ní kíni ètí ṣe wọn ó gbọdọ máa rí ọkùnrin
1: bẹẹ ni
0: àdìbò agbẹmí gbà gbọdọ náà dọkítọ pé akéem wàmí bá wá ọkùnrin kan wá lọ wá ọrẹ mi kan
1: ẹ sì wá fáǹsì yín
0: báyọ̀ lè lo kọ̀rẹ́ mi ọ̀ tó báyọ̀ lè báyọ̀ lè báyọ̀ lè báyọ̀ lè báyọ̀
1: Eh?
0: Wọ́n ni a bí ni bí.
1: Wọ́n kóná fún àti yín.
0: Ayi. Ó wá fẹ́ ba ayé àti ibi dé. Ó kóná fún mi pé ẹbí àti ibi bẹ̀ bọ̀.
1: Ayé àti èyí la.
0: Ẹbí àti ibi bẹ̀ bọ̀.
1: Ayé àti ibi yóò dúró tẹ́lẹ̀.
0: Ẹbí àti ibi bẹ̀ bọ̀. Nígbà wọn kọ̀ àwọn ọmọ dọ́kítọ̀ tó lọ́wọ́ ni pé ara ìtìjà wọn ọdún ẹ̀wọ̀ bọ̀ ẹ̀jọ́ ara mi láti.
1: Kí ni wọ́n sáré tẹ̀lé fún? Mo ní àwọn agbẹ́rin obìnrin mint mo fẹ́ bá sọ̀rọ̀ ní pé pé méjì lọ́ọ̀dẹ ọkọ yín. Ṣé kì í sọyún kì í sọyún ọdún ó pọ̀ lẹ́ni màá tún máa sọ tàwọn ọkùnrin náà màá tún máa sọ tàwọn ọkùnrin náà nígbà tẹ bá ti ń wò pé obìnrin mi ọkọ ẹ̀ adélé ìmí ìgbà ìrọ̀ ni ó máa lókè ilé ìlú ẹ̀rọ
0: adélé. Ojúmọ́ lórí ẹ̀ka ìjọ́ mi jẹ́ ọdún mọ́ òun mo tún àṣọ rẹ̀ ìbá akẹ́sí ń sinmi.
1: Mo lọ rẹ̀ lóòótọ́ nìkan sí alómilámù sọ o. Èmi tún jẹ́ kó yẹ yín wípé bí ẹ bá ń ṣe kinní dáadáa.
0: Ọkọ àti ọkọ wọn ta àwọn kékeré àwọn ẹ̀yà ó mọ ẹ̀yà ìwọ ọkọ
1: ọmọ ẹ̀yìn. Ètì ẹ mọ eyín.
0: Àwọn ọmọ yẹn yẹ àwọn ọmọ.
1: Ṣé ẹ̀yìn pẹ̀lú ni?
0: Ebi ọmọ náà lè mi.
1: Ọmọ Jésù.
0: Ọmọ Jésù. Olúmọ̀ tẹ̀sùmọ́ lẹ̀ bọ́
1: lẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ dákun fún ara wa ni fún tiwa. Ẹ rí ìyá mi ẹ̀ máa bèrè pé àyà kí ni èjì ni tó bá pé èjẹ̀ ẹ̀ máa ní no. Ọlọ́run bá mi fọ̀run kẹ́ ìyá wa kan. Ìyá last bus stop títàn fi jáde láyé àdéjọ fún 90. Ẹ máa pè ọ́ lọ́mọ 15 ni. Ìyá máa ń jẹ́ kó yé wa wípé títàn wọn fi wọ 80 làwọn sì ń ṣe kinní tàn wí.
0: Èyí ò lórí sisi bàbà gbọ́.
1: Kọ́ tó máa pèyàn sisi màmá.
0: Kò lè gbó láyé. Kò lè gbó.
1: Sisi màmá òun gangan.
0: Ọkọ rẹ̀ báyìí ó lè máa gbé súnmọ́ báyìí.
1: Lóòótọ́ ni bẹ́ẹ̀ yẹn bá gbé súnmọ́

mọ̀ tí táyọ̀ ìfẹ́ dùn tẹ mọ tó kọ ọ̀rọ̀ rẹ ti súbi ọ̀táyọ̀ ó ní tẹ ìgbìnni yìí ni tẹ fi ń heyín tẹ fi ń heyín ìyẹn ló bi lámù òkè ọkọ̀ jù ó tún wà sọ pé orí yíwà bẹ́ẹ̀ o jàre sísítà mi mò ń gbádùn yín gidi gan ni orí yíwà bẹ́ẹ̀ o táyọ̀ ìfẹ́ dùn ìyàwó mi tó wà lábẹ́ níkà dùn kí ọ ó lóun gbádùn yín dáre òkè ó ṣe òun náà ó ní òun kí wọn náà o ó ní òun kí ọ ó ní ọ̀tọ́jú ọkọ rẹ ọ̀tọ́jú.

ẹ̀dẹ̀ bá wípé ọba jọ́jọ́ ìjẹ́bà kúkú gbọ́ ti ẹ̀nú obì tó bá fi pé ó fi ẹ̀tọ́ rẹ̀ ó fẹ́ tọ ọkọ rẹ̀ dùn kò sí wàhálà bẹ ilé ti gbẹ́lẹ́nu kẹmi ẹ̀yẹ kó lópinrun jọ́bẹ̀jọ yóò tún fani mọ́ra mi lábala kásùlọ́ àjọ yìí bí ètò ẹ̀fọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ nù láti mọ̀ gbàgbé ó ti di pé kẹ́yà sógbọ̀ wọ ẹ̀yà tètè pé kẹ́yà sógbọ̀ wọ ni o kó lè bá sí kí ni kó lè bá láti dáadáa kó lè bá mọ gbàgbé sí dáadáa torí bọ́dùbọ́dù ló kojọ kí wọ́n fún yí ó kojọ bọ́dùbọ́dù ni àwọn ẹ̀gẹ́ tiẹ̀ so ẹ jẹ́ kí a máa gbé ọlọ́ba ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lóríṣiríṣi adéorí ọ̀hín ni kò tó ṣe tẹ́lẹ̀kẹ́ yẹn. Ẹ bá wá fẹ́ lóhùn yín mú.

Nítorí bẹ́ẹ̀ ni ayé àwà ó ṣe dára ló jẹ́ yín lógún kọ́lọ́hún tún máa ṣàlékún kẹ́rọ mú. Nẹ́ẹ̀ka sùn láyọ̀ ti dẹ́ Akínmáfá ti dẹ́ o. Ẹ̀yà wa nǹkan fìdílé. Ẹ farabalẹ̀ kẹ́ máa bá kàlù ẹjọ́. Ó ṣàtìyẹ́ yín bá ṣe máa ṣètò náà. Ètò ẹni àtúntò.

àwọn ẹgbẹ́ lórí eré lórí fúnyín lásán àti owó àti ráìsì gógó márùn-márùn. Ìdí àwọn obìnrin ń dálẹ̀ ọmọ gàgà ọmọ ni. Ìdí àwọn obìnrin ń dálẹ̀ ọ gàgà o. Àwọn náà ni kọ́kọ́ rí èsù. Ibi bẹ́ẹ̀ ni àwọn náà ni kọ́kọ́ máa ń lò. Ọ̀rọ̀ àwọn obì ń sú mi. Wọ́n máa kó bọ́kùnrin ni. Iná ẹni tí wọ́n kó láti ilé bàbá bàbá sí ilé ọkùnrin. Wọ́n kó bàwá náà nù. Alákòóká ni wọ́n àkóbá.

0: Yọdún ti wá wọn lọ́dún mi pé àwọn ọ̀rọ̀ gan.
1: Ìyẹnu aláwọ̀ ọba, ìyẹnu aláwọ̀ ọba, ìyẹnu aláwọ̀ ọba.
0: Bẹ́ẹ̀ni mo gbọ́dọ̀ kọ́ni mọ̀lá yẹmi, bẹ́ẹ̀ni mo dàkí wo ni ẹ̀ mo fẹ́ gba ilé, mo fẹ́ rẹ̀ ti dé. Ṣé ibi wàá ni kó wọlé fún ọ ni, ó ní wò ni ẹ kó wọlé fún òun. Òun ti rí lé, àmọ́ ẹ kàn ṣe bí ọkọ òun, ó fẹ́ rẹ̀ ti mi. Ẹ kàn ṣe bí ọkọ lọ́dọ̀ ìyá

ẹwọ atakpadẹ jọ náà àwọn kata tó wọn ní ọkùnrin yọkùnrin náà dáa ni kò lè parọ obìnrin yà ọkùnrin kan náà mọ sí bẹẹ sí ọmọ rẹǹtì ọkùnrin àti ní ẹgbẹ fẹẹ tìyàwó tó lọ rẹǹtì ọkọ bàbá bàbá àti nínú yẹ lọ rẹǹtì bàbá bàbá bàbá dọbi ní ọrẹǹtì mi fún wíkà dàbẹrù ni bàbá rẹ orí ẹ bọ fún mi ní ọfọ kárí mo ti gbẹ náà lọgbà tí mo sọ yìí ni tẹlẹ obìnrin yìí lọ sí ọkọ ọkọ fake ọkọ fake ọkọ tẹ rẹǹtì gbogbo àyà tẹ fìjà bíbẹ àfisùsù àfisùkẹra wọn sọ pé ẹyẹ obìnrin kí ló dé pé ẹ máa ro burúkú sọkùnrin náà tó kílẹkẹ làwọn ọkùnrin gbé gbà yìí náà tẹfẹ báìbù ádámù wájẹjẹ rẹ lẹfà ìlọrọ burúkú sí tó wọn kọ lọ fún ẹbí ẹyẹ jésù tí ìdùkọ kọkọ dé fún náà kọ́ lọ́wọ́ tó ní pé ó tún wá lọ gbé ká ádámù mà lé pé ádámù mọ̀ ní ádámù ọyá ẹ wá bá mi ṣe kí ni mo ti tọ́ mo bá tẹ̀sí lé kí ni ń dùn ó dùn mo ti bọ́gẹ́dẹ̀ fún mi ó dùn

0: ẹgbẹ́ tí mo sọ ọyá ẹ bá lọ́nà tó fẹ́ sọ sí báyìí o mo tún tó gbòó lẹ́ o. 17055 odún mẹ́ta 949 nípa àwọn obìnrin wa àwọn ní máa kó bọ́kùnrin kí ni àwọn ọkùnrin sí i àwọn rẹ́ǹtì rẹ́ǹtì mi ṣé àwọn ọkùnrin rẹ́ǹtì obì ní àwọn rẹ́ǹtì obì láti kó náà fún. Ẹjẹ́ gbọ́ ti a àwọn obìnrin kan wà lọ́wọ́ pé wọn ò rẹ́dí àti jẹ́ kí ilé ayé ọkùnrin ó tò wọ́n dábàá gbé lásán ni wọ́n gbé oúnjẹ lọ́wọ́ rẹ̀ látọ̀jú ọmọ wọn. Ẹjọ́ bẹ lọ́rùn àròdákẹ́ ọkùnrin mi sì rèé ọgọ́ mi bí nǹkan mi yóò níyàwó kan ti tóbi fẹ́ ìyàwó kankẹ́ mo tọ́ wá sí kájọ́ kan wá ní orí ẹ bá fẹ́ ìyàwó kan ò pé ṣé lóòótọ́ ni àmì rọ́. Àwọn omi tẹ́ wọ́n ti jàdàkúrà gbòòrò nígbà bọ̀ bọ́ọ̀lù yíyàn lẹ́yìn dá lọ bí ìsáré òṣùpá ní race course tá a pè lédi.
1: Ọkọ̀ tó ṣọ́
0: wọ́n gbọ́dọ̀ bọ́kọ́ lọ́nà lẹ́sẹ̀ wa lọ́nà lẹ́sẹ̀ wa 32 FM. Àwọn á rí àwọn ọmọ òkú tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ títì mo gbọ́ ọjọ́ orí wọn ò tó ogún kò tó 20 years lọ́jọ́ orí wọn ọdún wọn níyàwó ẹnìkan lálẹ́ ẹnìkan alẹ́ ẹnìkan níyàwó ẹnìkan kẹ́ẹ̀tì fọwọ́ sí ọlọ́run o irú àwọn ọmọ wọn lè má wọ àwọn tuntun fún ọmọ bí àwọn jẹ́ tí wọ́n ti rún oríṣi ọkùnrin bàbá bàbá wa gbalagbà orí ọmọ o god mo pàkẹ́ nù wọn wọn á dọ́ọ̀gì ẹ̀ poli ìbàdàn lọ wà ọ̀sẹ̀ wọ skul yìí mo ní ẹwọ ọmọ tí wọn fi poli yìí níwọ̀n tó dún títì yìí nàìjíríà lọ sọ dàbẹ ṣé kò wà ní jẹun àbí òde sanwó iléèwé bàbá olówó yóò lówó lọ ọmọ sì rẹ.

0: Sọkọdọ̀míru.
1: Bẹ́ẹ̀
0: orúkọ o.
1: Aláàbí àfin yóò tó.
0: Ọ̀rẹ́ ẹ̀wọ̀ Domitila lẹ́wọ̀ ọkọ Domitila.
1: Sọ gbádùn sá.
0: Bàbá ẹ̀ ọ̀gbádùn.
1: Yàrá yẹ ọ̀gbádùn.
0: Ọmọ àlè. Bàkọ́tù wọ̀ wí kọ́ tèmi lẹ́nu sí.
1: O da mo ti gbọ́ jíjìn sáájẹ́ Sọmídílẹ̀ náà. O dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ètò tẹ gbá láṣálẹ̀. Ètò onítùmọ̀ gbá ni. Ó kà í pé bàbá ni a sọ ká lọ ká sọ lọ ká sọ bọ̀ ẹni tí ó gbọ̀ ni ó gbọ̀. Ìjọ sì ní gbọ́ ò ní gbọ́. Gbọ́ gan níye ọmọ ènìyàn nípa ètò fẹ́ ṣe lálẹ́. Ara àwọn ọmọ wa náà kọ́ ọmọ ń ṣerú. Nǹkan sọ ìjírí àdá ní ìsin nìyẹn o. Ṣùgbọ́n bí ọba fún ọgbọ́n ṣe wọn lọmọ ọ̀dọ́ náà fún ọgbọ́n ṣe. Yóò kọjá ìrìn ìsin tí ò tọ̀. A rọ̀ wọ́n ẹ̀kọ́ wọn ni kán gbájúmọ́. Lágbo ọlọ́ọba wọn ní sófò ẹ̀mí àríwá wọn ti o. Àwa òbí náà àní fún ojúkọ àwọn ọmọ wa o. Alómi lámù. Sórí pé ìsekúre. Wọ́n ń ṣọjọ́ bí olè kí mi.
0: Sórí ọjọ́ bí ẹni.
1: Àbọ̀mọ àrí ni ọ́. Sórí mi lórí WhatsApp ẹni.
0: Orí ẹ̀ bó sọ́wọ́ kí mi jọ wẹ́lẹ̀ tèmi.
1: Ǹjẹ́ ìyẹn mo sọ pé ó kẹra bí ẹ̀kan mo lò nǹkan mo tètè sùn. Mi dẹ̀ gbọ́ ọjọ́ kejì làwọn tó jẹ́ tèmi tó jẹ́ olólùfẹ́ mi sọ pé a. Alómi lámù máa ń sọjọ́ bí mo dẹ̀ pèpè lọ́jọ́ yẹn ògbé fò mi.
0: O ti tọ́ nìyẹn.
1: Àmì máa gbọ́ wọ́n ṣàdúrà bí akẹ́kọ̀ọ́ kọ́. N tí mo fẹ́ nìsín ni pé mo wà lẹ́yìn síkà. Nǹkan ẹ̀bùn ọjọ́ òbí mi kò nǹkan gbọ́ ara mi kí á
0: kí. Ìyára kẹ́mi ìyára kẹ́mi èdè ìrántá yóò fẹ́ dùn kẹ́mi máa rán.
1: Àlàáfíà fún yóò
0: dùn. Ìrántá yóò fẹ́ dùn. Bẹ́ẹ̀ fẹ́ dùn kọ́ ni ìyára kẹ́mi máa rán.
1: Bẹ́ẹ̀ fẹ́ dùn ni ọlọ́wọ́.

ọkùnrin tí yóò jẹ kánú yóò wà tó sì pé bó fẹẹ fẹ wọn gbà mí iye òṣèlú tí wọn jẹnu lé wọn náà ọmọdé ọmọdé ń bọ lọkọ o bí yóò ti gbóyún nù èyí ẹdúkẹsẹ rẹ kò ní tẹsíwájú mọ ọtán. àwọn ọmọdé tó kọ lọ́jọ́ mẹ́ta kọ́ ló bá wà tún ẹ lẹ̀ àwọn youth corpus tí wọ́n tó kọ́ lọ lọ́jọ́ mẹ́ta yìí kọ́ ló bá wà táwọn yẹn lẹ̀ tiẹ́ obìnrin lọ́pọ̀ nù wọn. I'm going to go to the driver's side.

0: fẹ́sọ ni yan ni pẹ̀lì gbogbo ọ̀dọ̀ nàìjíríà ti máa gbowó lọ́wọ́ èèyàn kí là ń fẹ́ ṣe fún wa gángan lọ gbé prepaid meter fún wa ní ìsìn báyìí ìwé jẹ́ fi jẹ́ iná wa kò sí kó ebi o ti ẹ̀ ló mọ́ná lo prepaid meter mọ́ ẹ̀rọ àlágbà ni mo máa fẹ́ lona fẹ́ lona a fẹ́ ní amẹ́ríkà bàdá ìjà ti bá wa nàìjíríà o. Ẹnikẹ́ta fún mi pé ayé ta àwáyé nẹ́ẹ̀bà 25 ni. Ayé nẹ́ẹ̀bà 25 la wáyé. Tọ́bá yàrá ìsìnbá gbogbo àwọn àtàwọn aláyé náà àwọn àdótò parẹ́. Àwọn àwọn sẹ́ẹ̀tì mi àwọn àjẹ nẹ́ẹ̀bà 26. Nọ́mbà 1, 2, 3, 4. Ẹ bọ́ ibẹ́ ti lọ. Àwọn bàbá mi. Yá mi. Dédé 19, 20, 21, 22, 23, 24, 25 la wà ló lọ́wọ́ yìí. Àwọn yàrá ìsìn bẹ́ẹ̀ bá ní kẹ́mi ọgọ́rùn-ún ọdún ní ìsìn ọgọ́rùn-ún ọdún òbúté ìdákọ gbogbo àwọn tára yìí láti lọ dànù àwọn lọ́ọ̀tì bọ́ sí ìdèbà 26 ó ti wọlé wọ́n sì ti wọlé díẹ̀ díẹ̀ wọ́n ti wọlé àwọn ọmọ tí ó sì ayé tuntun wọ́n ti ń wọlé díẹ̀ díẹ̀ báyìí sí ẹni pàtó rogo. Kawe ko ri sesi
1: aje tsi
0: mo la ye jo ba kawe ba lo school border school bayi ko to pare border school re o ti fi sesi ti sati do dio
1: ano si
0: ti ta training di yan ofa
1: ko wa
0: to border school yan ofa yeri e lo nuka ti be sa ko be gba mori iya
1: eji lo nle foundation sile onile
0: awon ko ni wa di idakuda awon bi ni wa di wosuwo bi awon ko ni wa di ka ma teke teke kama teke kama teke ama teke teke yahoo. Gba ari teke ni se mo yahoo plus jẹ tọ́jà tó dùn mí ju plus jẹ tó lo ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ tó dùn mí. Ẹ̀rọ ìwọ̀n bẹ̀rẹ̀ sí wa ń jápa wọ́n lọ lu olú.

0: gbogbo tó dá ló mọ fàmù
1: kí
0: ló yí ẹka tí ẹgùn fẹ gbé mi àtúwẹlẹ àwọn ìdílé kan ń bẹ
1: wọn
0: kì í mari tán fi bímọ
1: they don't marry until they give
0: birth wọn dáná ẹni kankan rí
1: they never spend that on anyone
0: wọn kì í lọ mari dání
1: they will just marry out
0: àwọn ọkùnrin kan náà wà bẹ
1: wọn
0: tọrọ obìnrin rí
1: they never marry anyone wọn kì í
0: bímọ kí n tiẹ
1: egun
0: burúkú ni sa yabalẹ gada egun burúkú ni
1: o
0: kan ro pa ye le nje egun buku ni
1: is a case
0: to ba tin ba ko awon eyan mi jo
1: gentlemen
0: e fo egun lori
1: won break that case
0: yeah egun father
1: amen your case is broken
0: egun father
1: amen
0: egun father
1: amen
0: e ro golo
1: amen
0: oga
1: my brother
0: ko awon eleri wa
1: bring up testifiers
2: praise the lord hallelujah omo ijo ikorodu ni mi gbogbo gba ni mo ma lo fun program about 4 years ago lawon sin bi bayi mo n gbe tele alabi afolake lawon sin bi bayi mo n gbe tele ka to ko lo si ikorodu so sister mi kan wa ni pe ki ma gbo program authority mo sha n gbo igba to ya okan mi o si nbe mo mi igbo mo so 2 years ago ta ko lo si ikorodu so ibi ti mo gba shop si ni ore mi kan ni pe e se e pe kini time pe o fe lo si program mo wa ni pe program wo na lo oni program authority mo ni sha wa n to sin bi bayi ni oni be ni lemi na ba mu scarf mo sha tele so lati gba ye sha mo sha n lo mo n lo sibe so last year igba beje baba ni time yi mo ti bi mo kan ri 10 years omo na lele ati gba ye mi loyun rara ato mo se test mo lo hospital o sha treat mi igba to ya mo sha gbo ati nowo so last year ti baba ni pe awa ta wo ju olohun fo mo ka jade ka mu eso wa eso orisi meta mo sha mu eso ye wa sha shadu ase gbogbo e so ninu osu ye gba to olohun fa ri mi je wa agbare mi go osu ye gongo olohun se yanu ti mo loyun o wa je ya lenu fun mi pe ah ase agbara n be lori oke ogo yi
0: gbogbo ẹyin tó ń wọ ọmọ sẹ́ẹ̀m gbọ́ báyìí ọjọ́ mélòó mo la fi ń lórí òkè
1: ọjọ́ mẹ́ta
0: bẹ́ẹ̀ náà ṣe máa pọ̀ mọ̀ yín wá ni.
3: Tún lè jàdá èyí tó fún mi rẹ̀ kọ́.
4: Bàbá Authority látorí òkè ògo ń bọ̀ wá. Police Amadé Bayo Ojo nípasẹ̀ ìpè yìí iṣẹ́ ìyanu
3: máa ṣe. Iṣẹ́ àmì àti ìyanu ojú korojú yóò tún ṣe. Èdè máa já.

bí oòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè rere nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe. Kò ní ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9. Èmi rè kí onígbòdó ló sọ bẹ́ẹ̀.